0: bo sisende oloyin re ibara ba medu mare araba lati ole wo araba lati mi bo tiji tiji o mi wo ani gba mi ni agbaye oje ma dupe ti e aye ogbe osubu aye ofoba ba oja o keye ye dele olodi aridunu wo pada de ko mo wa lowo ogo ni fo olorun ni okanru o baba labi ya mata fi je bi ya maranki yin ninu leyi o wa so fa ke ye mene baba labi ya mani mo nje isime ri ko ni je se mo fudi leyi o ai lowo lowo lo je ko ma dagbe bo wo ba de bi awa o ore o ni se ka sugbon to ba sa fara di ore aferege o le ri won ma nitori owo epolo maraye mani la and that is the more is the olufe bi ma fi so fa wu pe ko fa yere ko olorun ko gbe kale alade are o la patati ki Kidani, Kisani, Kifariga, Kidaju Tini, Lajato, Lajato, the Jesu Kisa, Rom Tini 17.
1: On Walafia, Niwa Kosimo.
0: Oh, yes,
1: Ipego, Lago Kosini, what you want.
0: Oh, Lufame, Rolaro, Sefia, Loro, Lufa, Alaru, Mama, Ko, Mama, Malaru, Koyas, and Rula, Falaro, Alaru, Nikong Rao, Amara, Nija, said Ben, Amara, Nija, you send it to King Babe. Ni ja se danu lori omo o ise rere ko ni kan lati wa tomo re o omo re o ni tase agere ojo ayo ko ni lojo ekun wari ti to bi olorun o emi beru olorun yo wa na kan re oju ma ti alare ni okuku yi o ayo ni ti gbolohun ba omo re wi anu o ni dagbere fa omo re o imule okuku baje lori omo re leni lori omo wa ni simi lori se wa ni simi lori oko re wa ni simi lori aya re wa ni simi alapoka to ko ni gbe osubu wa fi ore ofe olorun lo gba o anu yo ma bo gbe wa ma ri se o odi aye oni mu olase se fi olorun olufe olorun ma ma ko o ni fo ma re pari je o ni foju suku omo omo ni doju ti o agogo opoko ninu nile wa agogo ko ni lu o ibadu je de won ninu leyin o ni pade omo re ni sare o olorun yo gba wa tomara lowo abari jafa yin sini o o ya gba ire to ni kimi o ni ri atako ni bi ti ra lowo ti fe jade o o ni jase ti lori omo omo re ma gba egbege o o ni jamu ba on rere eleru o ya gbe eleru oro ya bere gbe eru akoba egbe eleru gbese o ya gbe eleru eso o ya gbe ayo ni kori yo kolu fun omo re o omo re o ni ti o ko rokodo ko rokoto ani ba ro bi samara yo pasan ni le alaye somo jina sile waju won lo isana omo re oni ja somi ota omo re ma je mistake eni aye je ko ni ba omo re dan kopo olorun yo ja na omo re ni bi kibi to ba tin lo abi olorun yo daju lori omo re ore to da iwo lo pe lore re ani olorun ma foju ase bi o asiko lo olorun yo dide ran lowo so omo re olorun oni wo ni ran o o ya lo di omi ni ran patapata o sikata ti se fe dikun gbe o ya dide wa gba joba laju ni lo oluwa yo teri awon ta omo re ba o tutu so leni toju baba re dada o ma toju re o toju iya re dada o ma toju iwo o so re to ni kini fun awon obi re loruko jesu won la je won mo o mu inu obi re dun leni loruko jesu wa je won mo o nko to ba di ore ofe ati je fo bi re tete se adara fun o ayo ni soko soru le re o iya oloje iya olonje yi loruko jesu oni fa ma taja o aye lo anto oni baye lo tamatama sumele de ara olorun oni doju ti o eru olorun wa ara nu gba edere de ko ni gbaja mo mo re o lo ni apo iwa to mo re lo si gbegede oro omo eli doju ti baba won omo oni doju ti o mama asoju ale re oni faya o nje ale ko ni koro lenu re o omo toju re doju ale ise omo re asoju re titi doju ale oju ale re oni fowo tale oju ale re oni rare ojo ale re oni sesan ojo ale re oni wa kisa ojo ale re oni gbe gba bara ojo ale re wa je onile omo re ojo ale re ise omo asoju re o ojo ale re wa ri omo re o ojo ale re omo re oni safu o ojo ale omo ni block number re o ojo ale re oni carry so dákú lórí ọmọ ó tún kọ́ ọmọ rẹ̀ ó dàgbà tó lọ́jọ́ alẹ́ òní dàmú lórí ẹ ọjọ́ alẹ́ Jacob jẹ wọn mọ wàá jẹ wọn mọ ọjọ́ alẹ́ rẹ̀ á dára ọkàn rẹ̀ á balẹ̀ ọjọ́ alẹ́ òní sákọlọba kọlọba o olóyún lọ bí malayọ ó ní bísí ọlá yọ sọ nínú rẹ ó ní forí gbẹ̀gùn látọ̀dọ̀ ọlọ́run bí adẹ́mu o owó ọlọ́run ní dáríjì wà yọ dáríjì ọ tọ́bẹ́ tó mọ òdíjì sọ́fí ayé ogun ayé òní ti ọlọ́bi tó fẹ́ iṣẹ́ súrọ̀ ibi ládùúgbò kò ní súrọ̀ ibi lórí ọmọ rẹ o kàkà ṣẹta tirifasọ ọmọ rẹ ò ní wọṣọ ìyà àdọ́wọ́lé ọmọ rẹ yóò yọ sí rere ó ní fowó pàrókò fọmọ rẹ o ìyanu tó máa mú kó o gbàgbé ọ̀rọ̀ kó o kàn olúwa ṣe lónìí o ìgbẹ̀bànújẹ́ ò ní bá wọn gbà lórí ọmọ o ó ní rẹrù ìyà tọ́mọtọ́mọ o ẹlẹ́rù ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ gbélé ni o àlèkà lórí ọmọ rẹ ó yá olúwa mú kúrò ó bí sàfẹ́lì dọ́pin inú lẹ́yìn o ẹni wá ìṣubú ọmọ rẹ yóò ṣubú yakata olórí ogun ayé ọmọ rẹ máa tẹ̀sí àánú ọlọ́run yanjú ọ̀rọ̀ rẹ lónìí o ogun ayé borí samson ogun ayé òní borí ọmọ rẹ nọmba alárò káàdì lẹ́kọ̀ọ́ ní jáde o olódún ọmọ rẹ jẹ́ lọ́jọ́ olóore abaniláyé jẹ́ kò ní báyé ọmọ rẹ jẹ́ kalẹ̀ olúwa máa tọ́jú ọmọ rẹ dọjú alẹ́ o ó bọ́ lọ́wọ́ ogun jíjà lẹ́ni tọmọtọmọ o olúwa yóò foyín ní ìsinmi lórí ọmọ ayé ọmọ rẹ ti bẹ̀rẹ̀ sí lẹ́tọ̀ olúwa yóò bí ayé ọmọ rẹ wò ìwọ gangan lọ́lọ́pẹ́ wíkẹ́ndì yìí o ìwọ lọ́lájọ́ wíkẹ́ndì yìí o àárọ̀ òní ni ó tọmọtọmọ èṣù òní fọ́fọ́tò ọmọ rẹ yá o èdè àyẹ̀dẹ̀ kò ní bẹ́ẹ̀lẹ̀ lẹ́rìn ìwà tọmọ rẹ ó yẹ gbà àdúgbò tí ò ṣe dádúró tọmọtọmọ ó yẹ gbà eré àti àṣeyọrí lẹ́ni o ọmọ rẹ máa ṣe kòǹgẹ́ eré ó ní kàgbápọ̀ rẹ tí ò ṣe sáfù o ó ní rọmọ rẹ bú sẹ́kù nínú ọdún yìí gbogbo làásìgbò tí mẹ́nu lẹ́yẹ ẹ̀jẹ̀ jésù pa rẹ ògiri tí ò jẹ́ kọ́lọ́ rẹ rí ìwà tọmọ rẹ yóò wọlú lẹ̀ lójijì ẹ̀yin òbí ẹ̀kọ́ kan balẹ̀ ọmọ atọ́jú rẹ ọjọ́ alẹ́ rẹ á dára ọkàn rẹ á balẹ̀ jésù olúwa wa ẹyin ní àlárọ̀ àwọn èrè ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ bá mi gbé ẹyọ kan sí.
2: Ọmọ mi ilé tí a kó sí tá ń gbé láti bí ọdún márùn-ún àṣe nǹkan kan bẹ̀ ọmọ yẹn náà ló kun ó ra tẹlifíṣàn ó ra kápẹ́ẹ̀tì
3: ó ra tẹlifíṣàn
2: àpótí ìta gbé síbẹ̀ bẹ̀
3: alápótí lẹ́yìn ló tẹ̀lẹ̀
2: wọ́n á ní kí n lọ gbé dànù ó wá ra nílá
3: yẹn ó wá ra
4: nílá ó jẹ ọmọ mi
3: ó ra kápẹ́ẹ̀tì
2: tó máa ń dàbí rọ́ọ̀gì yẹn ẹ̀hún ló ra
3: ó wá tẹ́lẹ̀ ó kun lé yẹn
2: ó tún kun
4: ó kun
2: á jẹ kun lé yẹn láti bí ọdún márùn tá ti dé bẹ̀
4: ọdún márùn ẹ kú
2: kódà gan bí n bá fẹ́ lọ sí ìpàdé aládùúgbò àbáyé òun ló máa kówó fún mi
3: ó ń kówó fún yín
2: ó ti bá mi ra bẹ́ẹ̀dì náà
3: ó tún ra bẹ́ẹ̀dì ó ra bẹ́ẹ̀dì kò sóúnjẹ bẹ́ẹ̀
2: ó fún mi lóúnjẹ o ojoojúmọ́ ni ká ní mò ń gbowó o
4: ojoojúmọ́
2: ìṣàn ẹni ń gbà mò ń bọ̀ láàárọ̀ ìmú ti gbowó bá ń sọ fún màámi pé ṣé bẹ́ẹ̀ ni jọ́ kẹta-kẹta lè máa gbowó mo lówó tèmi ò ṣe jọ́ kẹta-kẹta mọ́ ojoojúmọ́ ni máa gbà.
4: Owó ojoojúmọ́.
3: Ẹyin fún mi lọ́bìnrin kan, ó ń jẹ àjẹjọjú alẹ́.
4: Ojoojú ọlẹ́.
3: Ọmọ máa máa fún ọ.
4: Ó mi jẹ́ Jésù. Owó ojoojúmọ́.
0: Màmá bàbá, ilé ìjọsìn ti yá onídàálẹ̀ mọ́. Kò sí nǹkan tó ń dá dúró láàárọ̀ ìwọ ni kó má dára rẹ dúró. Bẹ́ẹ̀ náà ni èní gangan ni ìyá alábíyamọ yóò máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ ìyá alábíyamọ àti ẹ̀yin olólùfẹ́ bàbá alábíyamọ. Mo fẹ́ rí gbogbo yín ní àárọ̀ yìí ẹ wá bá wa dúpẹ́. Èní yìí la dẹ̀ máa parí àdúrà lórí àpò tí à ń bá bọ̀. Tó bá ti ń bọ̀ omi fẹ́ẹ́ ta ló máa gbé dání. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Lọ́gùn State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹ wọn ọmọ o. À ń fi àwọn ọmọ ọlọ́run tó lè dá ọrẹ májẹ̀mú 1000 láti sún iṣẹ́ ìsíwájú. Wọ́n wo ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ ìwọ́sẹ̀ àfiránṣẹ́. Ẹ má jẹ́ gbẹgbẹ́ ti fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o. A kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọpọ́tì prógẹ́mù ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ á sọpọ́tì ẹ̀yin náà o. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ayé ló wà.
6: Hello, hello, Prophet 090-60-57-11-10 lẹ́ẹ̀kọ́ sí 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kọ́ sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.

0: ju omi.
1: Wọ́n ṣe bí iwin ni.
0: Wọ́n ṣe bí iwin ni.
1: Wọ́n kígbe sókè.
0: Wọ́n kígbe sókè.
1: Nítorí gbogbo wọn ni ó rí.
0: Torí gbogbo wọn ló rí.
1: Tí ẹ̀rù sì bà wọ́n.
0: Tẹ́rù bà wọ́n.
1: Ṣùgbọ́n.
0: Lójú
1: kan náà.
0: Lójú kan náà.
1: Ó bá wọn sọ̀rọ̀.
0: Ó bá wọn sọ.
1: Ó wí fún wọn pé.
0: Ó wí fún wọn pé.
1: Ẹ tújú ká.
0: Ẹ tújú ká.
1: Èmi ni.
0: Èmi ni.
1: Ẹ má bẹ̀rù.
0: Ẹ má bẹ̀rù. Bí táwọn parí ẹ̀sìn ni. Ẹ tújú ká èmi ni. Ẹ má bẹ̀rù. Àìmọye ayé ló ń gbọ́ mi tó wà nínú ìbẹ̀rù. Ṣùgbọ́n ẹnìkan ni kí n kígbe fún ẹ pé tújú ká èmi ni. Má ṣe bẹ̀rù. Bí táwọn parí ẹ̀sìn nìyẹn. Ṣé bí torí ìgbàlà ẹ̀mí àwọn kan ni. Oní má jẹ̀mú. Ṣé ni wàá tó kígbe fún ayé fún gbogbo ọkàn tó ń gbọ́ mi. Ǹjẹ́ o ti wá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àtojúgbàlà. Yálọ òwe ìwúrí kẹrìnlá verse 34 kí ló wí.
1: Òdodo ní gbé orílẹ̀-èdè lékè.
0: Òdodo ló máa ń gbé orílẹ̀-èdè lékè.
1: Ṣùgbọ́n ẹsẹ̀ ní ẹ̀gán orílẹ̀-èdè.
0: Ẹsẹ̀ ní ẹ̀gán orílẹ̀-èdè. Ẹsẹ̀ ní ẹ̀gán orílẹ̀-èdè. Ìwọ náà kẹ ẹsẹ̀ yẹn sílẹ̀ kó má bàa jẹ́ kí ni ẹ̀gán fún ìwáyé rẹ̀. Óyá bó ti wá ń jẹ́wọ́ Jésù Olúwa àtojúgbàlà yá lọ gbàdúrà. Wàá máa kígbe lóhùn rárá. Olúwa o, ọwọ́ wo ló pọwọ́ dà lórí ayé mi? Ọwọ́ wo ló yí ọwọ́ padà? Ọwọ́ ogun wo ló yí ọwọ́ padà lé mi lórí? Olúwa fi náà run ọwọ́ náà. Atológun atológun adua mante eporia rita tatata lepaporia Jesu Olúwa wa amen. Gbomi ilẹ̀ àtòróró orúkọ Jesu. Ọwọ́ iná kò kọjá sínú omi àtòróró yẹn. Onímọ̀jẹ̀mú kò farahàn. Olúwa jẹ́rìí títóbi yẹn. Ọlọ́run fi wà láàyè rẹ̀ wọ̀. Omi àtòróró yẹn kò di ṣẹ́gun àtomi ìwòsàn. Jesu Olúwa wa amen. Bánkà 756 sí. Bó o ti ń ka ìṣẹ́gun ẹ ó dájú nìyẹn o. Wàá tún ka Psalm 9 wàá ti Psalm 3 ibẹ̀ lógún yẹn wọlé sí pátápátá. Wàá dẹ̀ padà wàá jẹ́rìí. Bó o bá ní ṣúgà lọ́wọ́ nílé bá mu mo fẹ́ gbàdúrà sí ṣúgà yẹn. Gbogbo ọkàn tó ní ṣúgà tí n bá ti parí ìsìn tí n bá ti kúrò ní afẹ́fẹ́ mú ṣúgà dání. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ láàrin 48 hours wàá ní ẹ̀rí kan inú ẹ̀ yóò dùn ayọ̀ ẹ̀ yóò sì kú. Níbi tí ẹjẹ́ àjòkó ẹnjiníà gbé wa lọ ní agbára.
2: Orúkọ mi ni tèmi Dọ́pẹ́ Ọláníyàn. Bí tí mo ti àtàrà ní ṣọ́ọ̀bù mo wọnú mi ọkọ mi ò bọ́ta. Ó kù díẹ̀ ká close ní ibi iṣẹ́. Wọ́n ní òfin lọ bá wọn kéékèé ṣe níwájú bí tí mo ti ń ṣiṣẹ́. Wọ́n ní kó lọ bá wọn ṣeré. Ibi tó ti ń bọ̀ padà báyìí mọ́tò kan tó ń bọ̀ láti inú street bó ṣe ìyàgbà bóyá òṣùbú sílẹ̀ nìyẹn. Bó ṣe ṣe òṣùbú ó dìde ó ń bá mi ṣeré. Ayọ̀ ní kí n fi òrí àti rọ́ọ̀bù wọ ẹsẹ̀ àtàpá ẹ̀. Mo dẹ̀ fi wọ mo ṣe wọ tọ́mú wá kàn sẹ́yìn. Wọ́n ní pé mo ti kàn sẹ́yìn fún mi rà kí n tẹ́lẹ̀ mo ní pé mo ti dákẹ́ sẹ́yìn mi. Mo ṣe fi ìgbàgbọ́ gbé lọ sí General Sultan Gepo. Mo gbà lọ́wọ́ mi o. Mo gba ìfàkọ̀jà yìí lọ́dún College Road. Mo gbà lọ́wọ́ mi o. Kí máa ní kí wọ́n ní kí máa lọ lùtù ní Yàbá ní ìdí Àràbà. Láti agége mo wọ̀ dí Àràbà mo ṣàdé lùtù. Wọ́n náà mo ti mo gbé wáyé wọ́n ti kú mú nírọ̀ o. Mo ní kú sẹ́ mi kẹ̀jú wọlé. Mo ti fẹ́ bọ́lọ́ sọ 5 minutes. Mo wá bọ́ síta lẹ́nu gate. Mo lọ lọ́rọ̀ láríwájú. A tàbí tó bá dalẹ̀ pé ni o. Mo tó bá sì dalẹ̀ pé ọmọ yẹn gbọ́dọ̀ kún mọ́ mi lọ́wọ́ o. Ẹ yọ kan ṣoṣo tó wà lọ́wọ́ mi lélẹ̀. Ṣé ni wọ́n á gbọ́ ọmọ ẹ̀? Wọ́n ní mi ò gbé o. Ẹ lọ yẹ̀wò mo gbọ́dọ̀ kú. Mo ṣàbẹ̀rẹ̀ sí máa gbàdúrà. Ọlọ́run lára wájú ọmọ yẹn gbọ́dọ̀ kú o. Ẹ yọ kan ṣoṣo wọ́n mi lọ lẹ́tí wò wọ́n jù ẹ̀. Mo ṣàbẹ̀rẹ̀ sí máa gbàdúrà lọ́sẹ̀
0: Ọkọ̀ bó ní mọ́tò ti lọ tọ́ làwọn èèyàn rí pọ́mọ tó gbé sẹ́yìn ti kù ló bá gbé ó di iléepo ó kú iléepo di ìfàkọ̀yà hospital ẹni hospital mẹ́ iléepo ò gba ìfàkọ̀ ò gba ó bá dìde àràbà ń lò gbé dé di àràbà àwọn di àràbà kan fà pọ́mọ yẹn ti kú ó ní òun ní kò kú ẹ báwọn èèyàn ló ti kú wọ́n ní kán lọ gbé ọmọ yẹn síbi tí wọ́n ń gbé àwọn òkú sí ọmọbìnrin gbígbé pé kò kú ó wá ní òkè wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ó ní ẹ̀fún fáìmù ní òun lọ síbi ẹnu géètì ló ń bá lọ ń sọ pé olúwa àdàbí tọ́lá rẹ̀ iwájú bá dalẹ̀ ìpè bí ò bá dalẹ̀ ìpè kọmọ ìjí ó ní mọ̀ tó máa ń ṣe díẹ̀ padà síbẹ̀ onílójijì ṣá wọ́n gbọ́ sí ìsọmọ nínú omo ba pada saye ibi ti omo yen ji bo mo yen ti ji ni idi dupe omo obirin ni e to ndupe mommy mo da lo nbe le to nla lu ikuri ta be koja adabi ti madale kiri madale pe ohun to se eyan godo se mo ko de fayo dupe yesu oluwa wa amen nibi ta do fe fere ranse fe ma ro pe lowo lo sosu lododun lesose ni gbogbo igba won lo fe ma ro wa lowo lati de ko ma gbo wa bo tin gbo wa mo bi pe se n bless aye o bo se n tu awon eyan sile bawo eyan se n lo le pelu idanare boya won lo de neri latori afefe to fe fere ranse o some number e wa pe fu elemiji oya
1: 08033462861
0: o ma dara fun oju oni ti e leri olorun a de se lori aye re yesu oluwa wa amen nibi ta de ma gbagbe pade aro yi o ma ni agbara interdenominational program ni ago mefa abo lo ma nbere aro yi je wakati asotele asotele saye awon eniyan momi a o tun gbo wole awon eniyan lori iyawo eniyan lo le pelu idalare pela o ma ni agbara iwo na wa weakness ye o mo pe looto Jesu nbe lai program ye ma pari ni ago mesan first program ba be lati ago mesan si ago mokola second program ba be lati ago mokola en si ago mejila bo sa ago kan leyin na ni fuju oju pelu wuli olorun to nbo o de ma ni agbara mo lo ti gbo mi omo to tun lo si yana paja bole ni yana odu first serin wole number 5 Victor Olai Avenue Sunday to Kenyi ah ninu osu keba ma jokole ma bo ki won won wa gba so tele wo bi ti o gbe owo osu keje tinu e yo de du to de fayo dupe Jesu alagba bi wa amen bakan na gbogbo abi amo ti o le se ko ma ran wa lowo gbogbo bi te ti mu owo jade te fi ti lowo e o ni tawo na asiri yin o de ni tu atubo ma bu si ni e o ma ri owo na e o de tu ma rowo yo Jesu oluwa wa amen gbogbo awon to le se ko ma fowo ran wa lowo 2000 to ma fi ran wa lowo won na tu se lati fi sanu eto ikabise tola iwo na mo jade orugbe ma ndo gege bi ipenija abora iseregun laarin wa tolo futi e ko foto mo e iwo na so pe adabi temi na ti mi ba digba sore wo bi fun olorun ore iseregun ni o 2000 se ti e ko se tomo e o de le fun 3 o le fun 5 lati pe re tu lowo eni kan ni kini account number 00960742211 Asex Bank Olariwaju Solomon Olagbemi bo tin bi si omo ni kuma lori wa de fayo wa dupe wa tun yin Olorun se o ko pe mi kin e gbadura fun ibi ta de ero ibare soro meji na ni mo pe fun fi pe mi kin gbadura fun ati le apo fe mu o fe mu date la tori a fe de won na le mu ba se foju roju o si dara fun oya
1: 0802662861
0: iwo na ba furugbin da mewa yen iwo na so da mewa re ka to bi se tola ore sunday kan be lowo ti iwo na fe so abu fe ma so ori afefe o fe so slot meji meta it will be any kanikini account number 00164997233 gtb olarewaju solomon olagbemi bo tin fi si aye o ni fi ku omo si ero omo re o ni ba okuku dodo lodun iwo na o ni ba okuku dodo lodun wade pada jiri omo yen ma gbagbe pe an lo le oluwa laare be ni si kan ma nwaye ni ilu ifo na gbogbo yin te wa ni ifo be won na gbe moto to lo ifo bole to ta police station wo bi to ba ti de to ta police station ti de npc gbo kada legbebe ni bu lo kada gbe e lo vision academy fero wa ago meso ni be yo pa ile ago mejila wuli kan wa nbe te o jo foju loju me yo si dara fun e ma wa gbagbe pe apala koko back on the yes, Oluwa.
3: From Lagos, this is
4: Jordan. This is Jordan 105.5.
5: Nation with a voice for entrepreneurs.

ẹ̀yin ọmọ lọ́n òní tó jẹ́ 28 ìpàdé olí kan mínìọ̀ gbígbára olúwa mímú ẹ̀jẹ̀ jésù àti mímú wánú ilé wa èyí tó kàn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà la níláàárọ̀ yìí ẹ wà níbi pẹpẹ kan juwọ́ sí ẹ kí ẹni bàbá ò mà ṣe ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ìwọ ni ọba tí ò yí padà tó yí ohun gbogbo padà ó ṣe o tó jẹ ìrí sunday tó kàn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà bó o ṣe juwọ́ sí yẹn kí ẹ̀mí mímọ́ kọ́ tẹ́wọ́ gba ọpẹ́ rẹ hallelujah ńlá mẹ́jọ láàkì láàárọ̀ yìí pẹ̀lú ògo méjì èmi mo mọ́ ní kẹ́ ẹ lọ síbi pẹpẹ mọ́ wulẹ̀ dọ̀bálẹ̀ láàárọ̀ yìí a mọ̀ dọ́gbọ́n múra ẹ sì mọ̀ fetí gbọ́n tí mò ń sọ oo ní nẹ́mẹ́lú amanasa aladash ìsìn kan péré la ní ago méje láti bẹ̀rẹ̀ gbà tí ó bá fi di ìlẹ́mù láti mọ̀ wálé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run láti 13-30 ẹ̀yin mọ̀mọ́mọ́ ẹ̀yin bàbá bàbá is our combined service àti ní gbogbo sona church ìsìn agbára hán hán.

0: gbé lọ ẹjẹ wọ àwọn tí wọn fi ọmọ àtọwọ báyìí lórí wọn wí ọyà gbàtì ẹ náà kí ọlọrun kó wu ọmọ yìí in Jesus name.
1: Ẹ̀wẹ̀ sí gbogbo ẹ̀yà ara ìjẹ̀bú ìlẹ́sẹ̀ ìjẹ̀bú ìmúṣẹ ìjẹ̀bú ìfẹ́ owó ìkíjà ìsìrẹ́ ìgbọ̀n ìpàdé ìmọ̀-ẹ̀wàyà ìtẹ̀lé àtọyọ ọ̀gbẹ̀rẹ̀ waterside ìjọkọ́bọ̀ life mission international ọlọ́run òjijì ó ti kalẹ̀ sí ìlú ìjẹ̀bú ìfẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ gbé ọ̀kadà tàbí márúwá ẹ sọ fún wọn pé ẹ ń lọ sí alphalai nursery and primary school alphalai nursery and primary school ní ẹgbẹ́bẹ̀ ni ìjọ ọlọ́run òjijì kalẹ̀ sí after ilé epo fowó bí along ìtẹ̀lé road a dára fún wa àmì o.
2: Hallelujah. Gbogbo ẹ̀yin ará agbára checking point àti agbègbè rẹ̀ ọlọ́run òjijì ti wà ní màgbọ́n ẹwọ mọ́tò tó ń lọ sí màgbọ́n láti àgbárá ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní ọlọ́run lékè bus stop after màgbọ́n bus stop ẹ wá sọdá sí ọdá side ẹ máa rí comfort event hall ibẹ̀ ni church ọlọ́run òjijì wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bọ̀ láti oko afọ́ John Michael àti agbègbè rẹ̀ ẹ wọ mọ́tò tó ń lọ sí màgbọ́n ẹ ní dé màgbọ́n bus stop ẹ sọ fún onímọ́tò pẹ̀fẹ́ bọ́lẹ̀ ní ọlọ́run lékè bus stop ẹ máa rí comfort event center ibẹ̀ ní church ọlọ́run òjijì wà ẹgbẹ́ express gbadagi express way ló wà ẹgbẹ́ títí gangan ló wà ẹ ní láti yàrá rárá ẹgbẹ́ títí lẹ máa ti rí. God bless you. God bless you sir. God bless you ma.
3: Orúkọ mi ni Ọdún Ayọ̀.
0: Mo like voice yẹn.
3: Ọmọ orí ìjọ afẹ́fẹ́ ni mí. Is a friend of mine láti UK. O lo introduce the ipe yi.
0: Láti UK long.
3: So mo n ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá mi going to 25 years mo ti ń bá àwọn èèyàn ṣiṣẹ́ káàkiri. So after ìgbà tí mo gbọ́ ìpè tó send ìpè sí mi fún 2 weeks after 2 weeks bọ́gá mi tí mo ń bá ṣiṣẹ́ Lábújá bó ṣe ní àjọ máa travel out o. Mo ní
0: ó lẹ́jọ́.
3: Àjọ máa travel out of country mo ní mo ní èmi nìkan tán ibi tí ràn mí ò dé rí. Ọ̀rẹ́ mi yẹn ó ṣe bí ọmọ ìyá sí mi ni in fact mi ò tiẹ̀ mọ̀. So after ìgbà tí mo dé láti Abuja mo máa ń sọ Lábújá pé Ọlọ́run mo fẹ́ kí n wá sí Jesus City mi ìdébì rí mi ìdébẹ̀ rí pé kémi náà lè máa sọ lọ after that Ọlọ́run náà ṣàṣì kírẹ́ẹ̀tì ti tèmi náà ó ṣì fún mi.
0: O sí
3: kírẹ́ẹ̀tì fún mi.
0: Ẹ ti ní skool báyìí. Ijó ló wá lòun mú yín tra.
3: A ti lọ a ti dé.
0: Ìlú wo?
3: Kenya. A lọ sí Topia from Topia to Kenya.
0: To Kenya.
3: 5 years. Yes.
0: 5 year visa.
3: Yes. After that ọmọ mi náà travel.
0: Lọ.
3: Bẹ́ẹ̀ni. So after that ọmọ mi kan náà rí iṣẹ́.
0: Màmá ìmọ̀ sọ tẹ́lẹ̀ skool yẹn yóò di ńlá. Kí ẹ̀mí mímọ́ kó mí sí. Bà ṣe jí ò ní wọbẹ̀. Ìgbà tẹ́ bà tó jáde fún testimony mi greater and higher. Higher testimony. Bọ́ ọ bá bá wọn ṣe àmì wọn á fún ọ ní tiẹ̀. Kí gbé èmi lọ́kàn. Ẹ wá sọ wọ́n báyìí. Ẹ ṣe báyìí. Wò bí mo ṣe ṣe.

0: gbogbo ẹyin ọmọ ọlọrun ni sunday bi eleyi nti ma wu mi iroyin ayo ni laaro kutukutu oni a n bo ni church a n bo wa beere mo ti n sorisirisi ọna teyan fi n beere o bo ẹ jade mo ipade agbara lati iworodu ni ẹ ti wọ mọto to n lọ si gbagi titun ẹlẹfẹ sọkalẹ ni wema ẹ bere church ọlọrun ojiji nibi garaaji yẹn aago meje ni isin ẹyọ kan ibẹ ni ma ti fun yin ni ara oluwa isin ara oluwa ni ebi wọn náà ń gbórísìírísì nǹkan ti ń ṣẹlẹ̀ ẹjẹ́ àtúnfẹ́ náà ká mọ ìka yẹ̀wò lónìí ní ìsìn wọn ṣe sìn ìsìn agbára ìgbé àgbára wọn ṣe ní jẹ̀bú òde mọ̀ ń bọ̀ ẹjẹ́ ń gbé ọ màá tún sọ bí tẹ́ ti ṣe.
1: Orúkọ mi ni Ọmọlọlá láti Ìbàdàn Èkó Mìbàyí.
0: Ní Abẹ́sẹ́yìn.
1: Igodo.
0: Igodo. Mo mọ̀ náà bẹ̀ náà Igodo báyìí.
1: Ìbàdàn mò ń gbé tẹ́lẹ̀. Ìbàdàn ni mò ń gbé tẹ́lẹ̀.
0: Ìbàdàn lẹ̀ ń gbé kẹ́ tó kó wá sí ọmọ àjọ mi ní ọ̀kayọ̀ ọmọ mi.
1: So mo gbàdúrà pé kí n máa rí i pé kí n rọ́kọ̀ mo dẹ̀ rọ́kọ̀.
0: Ẹ rọ́kọ̀.
1: So àwa travel wá sí Èkó Mìbàyí.
0: Ẹ wá kó wá sí.
1: Èkó Mìbàyí torí ibi iṣẹ́ wa ni Lẹ́kí.
0: Lẹ́kí ni ibi iṣẹ́
1: yín. Bẹ́ẹ̀ni dókítà ni.
0: Dókítà lọ́kọ̀ tẹ́ fẹ́. Ìwọ̀ rẹ̀ ó mẹ́ja tó lówó ní. Ẹ sọ ọkọ bá ń gẹ wọ́n ní dókítà lọ́kọ̀ àwọn. À ń mú gidi kan mú nǹkan gidi kò mí.
1: So bàtà tó wá dé ìbàyìí mo wá ń wá ọmọ.
0: Ẹ ń wá ọmọ.
1: Mo wá sí orísun báre.
0: Yes, lóyún fọ́ ṣùkọ́.
1: Bàtà ẹ wá ń gbà yẹn. So style time wọ́n lo style time wọ́n bá mama wọ́n ní mama ìjọ ẹ fi kun kàn mí níkùn.
0: Ẹ fi kun níkùn.
1: A ti lo ògùn lo gangan mi dé doctor gan sọ pé ah kí la máa ṣe.
0: Ọkọ yín tó jẹ́ doctor gan ti kó oògùn.
1: Èmi gan ti mo ti sọ
0: gbàgbọ́. Èmi ń sọ ọ́nù.
1: Pé mi ò máa kí n ṣe PT mo jáde gangan mi ń gbé PT ńlá wá pé má ṣàmà ṣe lójoojúmọ́.
0: Àwa la gúgú manifájú. Bọ́ ọ bá ti tọ̀ lẹ́ẹ̀kan tí bọ̀ kò wá náà.
1: Ó wá di oṣù yẹn oṣù kan náà ó wá dijọ́ kan ọ̀hún yẹn wá ń lọ́ra pampers lọ́jà mo wá níyà
0: ẹ fi gbàgbọ́.
1: Ìjọ yẹn gangan alẹ́ ìjọ yẹn ni mo ṣe PT tí mo rí pé mo ti lóyún. Bàtàwá ìjọ yẹn gangan mo wá lọ sí hospital mi jẹ́ kílẹ̀ mọ́ gan ẹ̀mí lọ́jú rí lọ hospital ní Madam Klode mo ní mo fẹ́ ṣe test pregnancy test. Bàtà máa fi ṣe pregnancy test ọ́n report pé 4 months àwa ya scan wọ́n ní 4 months.
0: Wọ́n ní 4 months.
1: Mo ní mò ń ṣe menstruation. Mo ṣe menses mo pe wa lo ya scan won ni jebomo re o pe 4 months ha mo wa pe oko mi won ni 4 months ni 4 months o wa wale ati wa lo hospital mi
0: oko yin na to tele yin
1: wale a wa lo hospital mi won ni 4 months o ni ha 4 months mo to wa o yen ma pe bi abi 6 mo wa reje eje yen po gan o ni awon sakasaka mo ah mo tin
0: sakasaka
1: mo lo gbe ororo
0: anointing
1: oil
0: meji meji le gba Jesus ti lo
1: so mo lo gbe ororo kin to lo hospital mo lo gbe ororo e mo da mu mo ni oko mi je ka lo hospital ka lo ka sha lo wo mo sha ti mo ro bata ma debe oni omo re na ko si nkan to sele
0: o si nje o se kini ase omo nda o nkunda ọkọ̀ yín dà.
1: Bẹ́ẹ̀ máa bọ̀mọ́ tí wọ́n o.
0: Ọmọ nọmba kí lọmọ yín.
2: This is our first child.
0: Alákọ̀bí wọn rèé o. Ṣé Jésù wá dùn sá?
2: Jésù dùn sá.
0: Ṣé ń pọ́ àṣẹ ABC wọ́n ní Jésù ló dùn jù.
3: Jesus is sweet.
0: Ǹtọ́ báyìí mú kí dókítà sọ pé Jésù dùn.
3: The doctor can say Jesus is sweet.
0: Kí ló tún wá kù?
3: And what is left again?
0: Ẹ̀sà wọ́n ní wọ́n kọ yín ní nǹkan ẹ̀sọ́ yìí.
2: Àtọ́ sẹ́yìn gan mi ò gbàgbọ́ ní. Bá a kó pọ́pọ́ lọ́wọ́ sà.
0: Kí ló kọ ọmọ yín?
1: Olúwa ṣì ń dára.
0: Ààyè lọ́mọ tẹ́ ẹ gbà yín kí Ọlọ́run kó wò lọ́wọ́ yín. Ọmọ yìí tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí. Kì í ṣe àbímọ yín nìyẹn. Aṣáájú lọmọ yìí o ní gbogbo ọjọ́ ayé rẹ̀ yóò mọ̀ ṣáájú. Bàbá yìí ẹ gbọ́n olúwa lẹ́nu mi owó tẹ́ fi tọ́jú ẹ̀ ọlá tẹ́ fi tọ́jú ẹ̀ ìbùkún tẹ́ fi tọ́jú ẹ̀ kò ní wọ́n yín. Ẹ jọ bára yín dalẹ́
3: nù.
0: Mo fi nílé Ọlọ́run lọ́wọ́ láti ṣẹ́jú ìlọ́kẹ́ tó máa gbé nǹkan rè mí ṣe. Ntó wu ọkàn yín ní ntó wu ọkàn yín ṣe kẹ́ ẹ rí ṣe. Ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ bá wọn ṣe àmì bí àmì ẹ bá ju ti wọn lọ ìwọlẹ̀ rí kan. Ẹ wò bí mo ṣe ń bá wọn gbé ọmọ wọn jó bí ń ṣe báwọn náà gbé ìyanu ẹjọ́ mi. Ó di àṣẹ. Sista ìwò ní sàìsàn. In Jesus name.
3: Amen.
0: Kígbe mẹ́nìkan èmi lọ́kàn.
4: Ẹ̀wẹ̀ sí gbogbo ẹ̀yin ara ìjẹ̀bú ìlẹ́sẹ̀ ìjẹ̀bú ìmúṣin ìjẹ̀bú ìfẹ́ owó ìkíjà ìsìrẹ́ ìbọn ìpábí ìmúwẹ́wàyà ìtẹ̀lé àtòyó ọ̀gbẹ̀rẹ̀ waterside ìjọ Comfort Life Mission International ọlọ́run òjijì ó ti kalẹ̀ sí ìlú ìjẹ̀bú ìfẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ gbé ọ̀kadà tàbí márúwá ẹ sọ fún wọn pé ẹ ń lọ sí Alphaline Nursery and Primary School Alphaline Nursery and Primary School ní ẹgbẹ́ ẹbẹ̀ ní ìjọ ọlọ́run jíjí kalẹ̀ sí after ilé epo fowó bí along ìtẹ̀lé road a dára fún wa àmì o.
5: Hallelujah gbogbo ẹ̀yin ará agbára checking points àti agbègbè rẹ̀ ọlọ́run òjijì ti wà ní màgbọ́n ẹwọ mọ́tò tó ń lọ sí màgbọ́n láti àgbárá ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní ọlọ́run lékè bus stop after màgbọ́n bus stop ẹ wá sọdá sí ọdá side ẹ máa rí comfort event hall ibẹ̀ ni church ọlọ́run òjijì wà gbogbo ẹyin tẹ́ ń bọ̀ láti oko afọ́ John Michael àti agbègbè rẹ̀ ẹ wọ mọ́tò tó ń lọ sí màgbọ́n ẹ ní dé màgbọ́n bus stop ẹ sọ fún onímọ́tò pẹ̀fẹ́ bọ́lẹ̀ ní ọlọ́run lékè bus stop ẹ máa rí comfort event center ibẹ̀ ní church ọlọ́run òjijì wà ẹgbẹ́ express gbadagi expressway ló wà ẹgbẹ́ títí gangan ló wà ẹ ní láti yà rárá ẹgbẹ́ títí lẹ máa ti rí God bless you.
0: Nice ẹ̀yin ọmọ ọlọ́run ayé ọtí ẹ náà ń dúró dé o aago méje ni sáfíìsì ọ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí sunday tó last leléyìí bó ti ẹ̀ jẹ́ pé ó mú dúpẹ́ lọ́wọ́ a sì gbára olúwa nínú ẹ̀ ẹ mú wá lé màá fún yín ní instruction tí ẹ̀mí àwọn wòlíì sọ pé kí n sọ fún yín ẹ jẹ́ mọ́ fẹ́lẹ́ ṣe lọ màá wà ní Jesus City ní aago mẹ́sàn-án ní ọ̀la lágbára ọlọ́run ẹnjìníà ẹ pé bàbá yìí náà ká mọ́ fi ṣe lọ.
6: Ẹ kalẹ̀ ọ bàbá mi kan lára àwọn ọmọ yín láti orílẹ̀-èdè North America ni sà ẹ̀ṣẹ́ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n pẹ́ fún wa mo rí ìyanu abàmì ìyanu abàmì ni mo rí ní àná mo kàn ok mo lọ fún bible study ní àná so during the course of the bible study so ọlọ́run rángẹ́lì sí mi o gẹ́gẹ́ bí ìwàásù yìí láti tẹ̀wà fún ọlẹ́nujọ́ mẹ́ta nípa áńgẹ́lì bá a ṣe tó ń sọ̀rọ̀ ní wá ní pìà ó kò bẹ̀rẹ̀ ní kí ló ṣẹlẹ̀ pé ṣé mo nílò ẹ ní financial assistant ọ̀rẹ́ wa mo bá ní mo kò sọ̀rọ̀ mo ní ó ní ṣé mo bá ní ní financial assistant kì í jẹ́ kó mọ̀ mo ní wẹ́ gbọ́dọ̀ mo ní dáàsọ́kẹ́ mo ní nílò owó náà much mo ní wọ́n kàn yí pé mo ní one or two things tí mo fẹ́ set you kankan báyìí both in Nigeria and here in Canada here. The program called Argument Innovation of mine, likewise in Nigeria, I have some things to say to Nigeria over there. And to my greatest surprise, one cricket, that's all right. Randy won't go pay a woman she married and keyboard, concourse she could get a seminar. So, she only she got a great seminar, so I was unable to check my interact, not you more. Kilo one bed, not until now. Nemo check it, but my check it. And until we read, we are melon, we took our job by me. She would call Jesus Christie to work before, but my woo interact me. The Moshe would be happy 30 minutes long since she knew 1,000, but more $1,000. In fact, I don't even know what to say. I was just like, we called. She would boss a quick permitting on to pick you one my yo, a little ìpè mi o ó ní ìpè ìpè mi àṣẹ ti jáde ìyíndúró lẹ́nu mi ẹ bá mi kí o ọlọ́run ọdẹkùnlé. Thank you so much, Daddy. And once again, happy Father's Day. Ramiki Mama, Ramiki Mama, you are she not cool over to prefer. We love you.
0: No, and you will ever feel Babo who bought you know. Pẹ̀lú tí bàbá ìsọ mo gbàgbọ́ pé wọn ò rí nǹkan kan àánú yóò fọ̀n fún ọ ìpinnu ọlọ́run fún yín yóò wá sí ìmúṣẹ mú nǹkan kan pé olúwa mo rú ẹbọ màá rúwó bíbélì ní nípa ìgbàgbọ́ ébẹ́lì rú ẹbọ tó sàn ju ti kéènì lọ kàn mọ́ mọ̀ mọ́ ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá ìwọ náà fi tì í Olorun wo mo ru ebo ma ru account number church 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni o tun gbe jade atomode atagbeja se be ni agbare ni to ni aye atohun ni ola ni monday ola monday ona meji ni isin o ti waye bi oluwa se nbe ti emi nbe laye isin alakoko ni fere njogi la ro kutukutu ni ilu eko isin o tun waye ni jesus city pastor tobi ejo e ma ji osun yen ba nso bi ti ambo enikan ni nda nbo ni leko
7: gbogbo eyi te nbo lati sango abule egba amadia ewo moto de iyana paja lati iyana paja ewo moto to nlo si ikotun e bole ni abule oju bus stop gbogbo eyi te nbo lati igondo iba iyana iba ewo moto to nlo si egbeda e bole ni abule oju bus stop RCCG car park abule oju bus stop God bless you
0: nice ese bibeli ta fe ka loni gbogbo eyan omo olohun ko to di pe mo gbadura fun awon omo olohun to mark birthday won iwe Isaiah chapter 43 titi wo Isaiah 48 Isaiah chapter 43 titi wo 48 e wa kunle gbogbo eyan omo olohun ti won bi loni atawon omo olohun ti mark wedding anniversary yin te mark birthday yin ateyin te mark wedding anniversary wa kunle ni waju oluwa kin to gbadura fun yin lati wo odun ni e ti wo moto to nlo si gbagi elefe sokale ni wema e bere church olohun ojiji ni bi garage ni isin kan pere la ni loni o 7 ni o si bere only communion service for that matter isin agbara hanhan ni kin lo nfe gan e ja lo church ati ni gbogbo sona church isin eyo kan e connect mo mi laaro yi e kunle eyin omo olohun ti won bi eyin te mark wedding anniversary yen yin le wa kunle olohun jo mo fi maje mo bi o mo fi tito bi ola re bi o mo fi anu iwo la laanu samaria mo fi o bi o mama ati baba ati brother ti nso jo bi re ti mark ayajo ojo bi loni ati gbogbo awon ti mark ayajo ojo igbeyawo won loni jo nitori jesus ton je anu je won ra anu gba in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo olohun fe send the testimony hello number e jo loud connect 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin you are blessed it is worth it.
8: Value innovation radio has never been this excited this is Jordan 105.5 FM.
9: Are you responsible for making your company stand out and be globally competitive? Ask Jordan FM. We make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757-685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com. For satisfaction beyond wow.
10: Satisfaction beyond wow.
9: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
11: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
12: Hey, everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams can make you the best entrepreneur you can possibly be.
13: Yes, so my people, this is my Jordan Drive, and I've been listening to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
14: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing
15: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.

0: ìjọ ọ̀rá gbò
1: ẹ tẹ́wọ́
0: sí mi ọ̀rẹ́ máa gbọ́ gbàgbé pàtó tó ń là kọjá
1: Jésù
0: fẹ́ dé bá ọlá lejò
1: bẹ́ẹ̀
0: ni àfi kí orí àánú gbà
1: bó
0: o bá lè ti rí àánú gbà
1: ọ̀rẹ́
0: sí kí ni ọ̀rẹ́ gbọ́ nìyẹn ara àwọn tó sọ pé tí wọ́n tán
1: ni
0: màá mú jáde lé nu
1: bẹ́ẹ̀
0: ni màá sì kan lọ́la àwọn tó sọ pé ó tán
1: àwọn tí
0: yóò bá sọ pé ó tán fún ni àwọn tó ti kú
1: bẹ́ẹ̀
0: ni ẹja wo ti ọmọbìnrin náà ni.
1: Ní
0: ìwé Luke
1: in the book of
0: chapter
1: Luke,
0: 7
1: chapter 7
0: verse 13 14 and 15 kelowi
2: nígbà tí olúwa sì rí
0: nígbà tí olúwa rí
2: àánú rẹ ṣe
0: àánú ṣe
2: ó sì wí fún pé
0: má sokoma o
2: ó sì wá ó sì fi ọwọ́ tó àga pọ́ sí náà
0: yes
2: àwọn tí ti rù dúró jẹ́
0: àwọn tó rù wọ́n dó jẹ́
2: ó sì wí pé
0: ọ̀dọ́mọkùnrin
2: mo wí fún ọ
0: dídé
2: ẹni tó kú náà sí dídé jọ́kò
0: tora àánú ni nígbà jésù sàánú ẹ ó fi agbára ẹ hàn fún wọn pé
1: kò
0: sí nǹkan tó wò lè ṣe
1: gbogbo
0: ìwọ tó ògo rẹ ti dòkú
1: àjèjìjẹ
0: ẹnìdànímọ jésù ó dẹ máa ń sọ pé tó bá ti rí pé wọn ti wún di á sì kí ẹ
1: tí
0: nǹkan ò lọ bó ti ẹ kó lọ
1: ó
0: ní di communion bẹ́ẹ̀ ni sórí communion yẹn
1: kì
0: í ṣe lásán ẹ̀jẹ̀ jésù
1: yẹn
0: ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣé àmì àti yanu
1: ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀
0: iṣẹ́ agbára
1: ó ń ṣe ìtúsílẹ̀
0: ó ń ṣe ìdáǹdè nígbàtí iye nìkan sí
1: oríran
0: for 2 years iye ẹ̀ sí láti lo communion
1: pásítọ̀
0: kan gbàdúrà fún
1: un ẹtẹnu
0: ẹ̀gbọ́ fún ara
1: ẹ̀.
3: Mo gbé orúkọ Ọlọ́run bàbá ṣe bí ọgá ọba ga torí tó ṣe ohun tí àánú rẹ̀ dúró láéláé lórí mi àti ilé mi ní ìjọ Seed of Christ Golden Church Kaduna. Ibẹ̀ ni mo wà tí Ọlọ́run tú ìdè tó já ìdè nínú ayé mi láti bí ọdún méjì sẹ́yìn mi ò rí náà dáadáa. Tí bá tiẹ̀ gbé bíbélì ó máa ń ṣú lójú mi ni mi ò lè rí ṣùgbọ́n mo ra òróró abiyamọ ní 2 weeks ago mo dẹ̀ apply pẹ̀lú Holy Communion tá a ṣe last month ó ní mo lò nínú ọ̀sẹ̀ yẹn mo rí pé Ọlọ́run já ìdè ó tú ìdè nínú ayé mi mo lè ríran dáadáa infact tí bible tó ń tẹ̀ kọ́ kó kéré mo rí dáadáa náà mo yan Ọlọ́run torí tí ó ṣeun gbogbo tí Ọlọ́run ṣe lórí ayé mi kó má ṣe gbérí mọ́.
0: Oya gba yanu tiẹ.
1: Receive your whole miracle.
0: Tó bá lè fò sókè sàmì
1: inú mi á dùn.
0: Gbogbo ọfà tó sàpamọ́ sára.
1: Every arrow that is hidden in your body.
0: Pẹ́ẹ́pẹ́ àwọn àgbà tí ń bẹ lára
1: rẹ. Every instrument of elders in your body on your high
0: lead. Ọwọ́ adánidúró tí ń bẹ lára
1: rẹ. Forces of delay in your life. Jump up to say amen. I
0: decree
1: in the name of Jesus Christ.
0: Oya jáde.
1: Out.
0: In the name of Jesus. Mo ní kó jáde.
1: Out.
0: In the name of Jesus.
1: Jesus. Wà á
0: jẹ́ yẹn o.
1: Wà á
0: dìde o.
1: You will rise.
0: Bó ṣe lo communion tí ẹ nìyẹn.
1: That was how she used the communion.
0: Everybody la máa fún ní communion
1: lé. We give everybody holy communion today.
0: Ìyẹn nìkan kọ́.
1: Not only that.
0: Bákan náà.
1: Also.
0: Mo máa fún ẹ ní akara oyibo.
1: I will give you bread.
0: Méjèèjì ló nílò.
1: You need both.
0: Wá gbọ́ mi sà. Mo fẹ́ sọ kí ni kan fún ẹ.
1: I want to tell you something.
0: Sori ìgbọ́ransan ju ẹ bọ́rú.
1: Obedience is better than sacrifice and
0: talking
1: is better than fatiram.
0: Ní headquarters.
1: At headquarters.
0: Mo wà bẹ́ẹ̀ níjọ Wednesday.
1: I was there on Wednesday.
0: Olúwa sọ pé
1: the Lord said
0: kí wọ́n gbé òróró
1: they should take all and put it on the altar.
0: Òróró 21
1: wọ́n dà sínú
0: akódà sínú omi.
1: They will put it inside a big bath.
0: Ẹ gbọ́ ilé ìsà.
1: Ẹ fara
0: balẹ̀
1: river water on it and
0: ask for
1: it. This is mysterious.
0: It has a
1: reason why.
0: Nítorí pé Olúwa fẹ́ pe àwọn èrè kan jáde.
1: The Lord wants to bring some reward.
0: A fẹ́ jí ògo rẹ jáde.
1: He wants to raise your glory.
0: Iṣẹ́ agbára lele.
1: This is powerful. Communion
0: kan láti lè ní tẹ́lẹ̀.
1: It's only communion we are doing today.
0: But Olúwa gbé
1: lè jáde. The Lord brothers.
0: Tó bá wà Nìbàdàn.
1: If any Nìbàdàn.
0: O kù sọ́wọ́ o.
1: He's left to you.
0: Tó bá wà Lẹ́kọ̀ọ́.
1: If any Lagos.
0: O kù sọ́wọ́ o.
1: He's left to you.
0: Lágbára Ọlọ́run.
1: By the grace of God.
0: Lágbára Ọlọ́run. By
1: 6 p.m. I'll be at God.
0: Hey, àríbínú kàdáyà. Lórúkọ Yesu, ó yá gbẹgbẹrẹ. Mo máa wá bless gbogbo òróró wọn yẹn
1: pátá.
0: Lórí social media.
1: On social media.
0: Bẹ́ẹ̀ni.
1: Yes.
0: Ẹ máa connect
1: gbogbo ibi tó bá wà.
0: Ẹ máa connect. Láwọn branches wa.
1: Mà
0: wá bless òróró yẹn.
1: O gbọ́dọ̀
0: rí ọwọ́ Ọlọ́run fún ìyanu.
1: Ẹ
0: gbọ́ ilé ìsà.
1: Mo
0: pàṣẹ lórúkọ Jésù.
1: Ayé rẹ̀
0: máa dìde.
1: Ẹ̀dá
0: nímọ̀ bí. Nígbà tí program wa.
1: when our program, money drill program comes that we have people to pay off for it. We've heard a lot of testimonies.
0: Ah, and you make one in UK.
1: One of my people in UK.
0: Oh, what to soil.

won na pa won sori omi gbogbo mi si di ejo gbogbo mi patapata o di eje gbogbo mi odo omi okun omi gbogbo e di eje agbogbo awon eja bere si ku ti gbogbo e bere si run bele so wa wi pe lese kese awon ala awon so awon aje awon alalupa ida Egypt awon na ton se be tabaka ese ikokan le ni ogun oni je kin sare ka fun mo fe ke ma ba mi lo oni oni awon alalupa ida Egypt si fi dan won se be aya fero si le be ni ko si fiti ko si fe bi awon eniyan olorun sile won ni kini o so mi di eje ki wa ni awon na le se be awon na se be gbogbo mi di eje ti ari opolopo igba satani ma fe ti gbagbaga pelu olorun ninu aye wa a fe so fun wa wi pe luo agbara olorun ko le ko le doju ko agbara toun boyo ti gbadura nkan to da ti sele to ba gbogbo awa dojuru satani a ma so pe se ori nkan be yen ti ori nkan olorun to gbekele ki lo mu jade nbe nkan to sele niyan e ma wo ngba to se pada awon ti ba won ti na pa ti mo gba to tun ya ta ba wo ori kejo ese karun oluwa so fun mose oni oya na pa re sori odo gbogbo sori omi gbogbo e patapata na pa re sibe awon frogs won de bere si jade ninu gbogbo omi awon opolo won bere si jade ninu omi mo se fo kiri gbogbo ile Egypt patapata loku fo opolo gbogbo e patapata e on opolo ma fo so nje opolo ma te ba la no to fa soro bayi opolo ma fo si ori opolo gbogbo ile so ko gbogbo ile ku fo opolo ta ba wo ese keje o ni awon alalupa yida ati awon oso won si fi dan won se be won si mu opolo jade wa sori ile Egypt e ma wo bo se fi ga gbaka pelu Moses ati Aaron pe e ki wa lele ite skire lele ite se ta ri tẹ̀lú pé ẹ máa ní káwọn ọmọ ẹsẹ̀ lọ tí wọ́n lọ wọ́n lọ sí nìkankan nǹkan iṣẹ́ ìyanu tẹ̀sí yìí àwa náà lè ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ bí everywhere olùwàwà pé mose onímọ̀sí báwọ̀ rí o mo ti sọ fún ẹ pé màá náwó agbára mi mo fẹ́ kí wọ́n lo gbogbo agbára wọn kán rí wípé wọn ò ní agbára ìgbà tó wá yá olùwàwà sọ fún mose ó ní ọmọ nǹkan tó máa ṣe next náà pa rẹ kó fi lu gbogbo dust gbogbo dust tó wà nílẹ̀ olúwa sì wí fún mose pé ẹsẹ̀ kẹrìndínlógún ni sọ fún aaron pé na ọ̀pá rẹ kí o sì lu gbogbo eruku ilẹ̀ kí o lè dínà já gbogbo ilẹ̀ egypt iná orí iṣẹ́ ti mọ́ná iná wa ni kó o fi ọ̀pá ẹ̀ o fi lu gbogbo eruku bẹ́ẹ̀ lè sọ pé gbogbo eruku pátápátápátápátá ló dínà gbogbo ilẹ̀ dínà lórí ara lórí gbogbo àwọn animals gbogbo ẹ pátápátápátápátá gbogbo àwọn ẹranko gbogbo àtòrí o àti gbogbo ara ó dínà bílí wa sọ fún wa wípé ní ẹsẹ ìkejìdínlógún ó ní àwọn alùpàyídà sì fi dán wọn ṣe bẹẹ láti mú iná jáde wá ṣùgbọn wọn kò lè ṣe é bẹẹ ni iná wà lára ènìyàn àti lára ẹranko bílí sọ fún wa pé nígbà náà ni àwọn alálùpàyídà wí fún fẹ́rọ̀ pé ìka ọlọ́run leléyìí o hallelujah pé ọlọ́run ti na ìka ẹ pé tí a ti ń rò pé a lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ń ta bíọ́bíọ́ àti ń fi ga agbára pẹ̀lú wọn pé igbó bàtà ń ṣe yẹn ọlọ́run wò wá ni o ní ìsìnbáyọ̀ ọlọ́run ti na ìka pé a ò lè ṣe o a ò lè fi ga agbára mọ́ o àwọn pípọ̀ yìí máa lọ o kò sí nǹkan tá a lè ṣe mọ́ agbára wa ti dópin ó ní ìka ọlọ́run onlele awon olosoko se mose ati aaron lo so fun fero wipe ika olorun nlele olorun so fun ko ma nawo agbara so awon na de tin reti sugbon awon alalupaida awon osogbogun won patapata won ri won wa fun ara won so wipe ika olorun ile se won pe ta ba te ika ta ba te ika ika tumo si signature of personal enikokan ika ika te ba te ika nkan tó máa ń mọ̀ nígbà tí ẹ bá tẹ ìka yẹn bó ṣe máa wà nínú ayé èèyàn títí ọjọ́ kan ti bí títí ọ fi kú nìyẹn kò sí nǹkan tó lè mú ìtẹ̀ka kúrò ìtẹ̀ka ni personal authority personal signature personal power tó oníkálukú ní tí ẹnikẹ́ni ò lè mú kúrò fún ẹ kúrò tí ò lè mú kúrò nínú ayé ẹ bẹ́ẹ̀ náà ni agbára ọlọ́run ìka ọlọ́run jẹ́ agbára ọlọ́run
ikalorun je ogun olorun ikalorun

0: dalẹ mọ tẹ bá ti dé dalẹ mọ ẹgbẹ ọkadà pẹ lọ sí jibolad ojúrin ẹ ti máa rí èrò tíkẹtíkẹ níwájú ilé ìjọsìn wa àwọn àyànfẹ tó ń wọlé tó ń jáde àwọn nǹkan ti wà ń bẹ láti sunday tá a ṣe children anniversary ẹ ti wà ń bẹ ọ jókòó ọ ń pè ọlọrun pẹlú àdúrà pẹlú àwẹ torí ọ má jẹ ẹmú 41 days yẹn ọ fẹ jó ṣiṣẹ nítorí àwọn ti last year tọ wá àwọn tuntun dúró yìí ọ ti wà ń bẹ ṣọọṣì wa ṣọọṣì gan ò gbèrò mọ ọ ń bi ọlọrun nítorí má jẹ ẹmú yẹn kan lọdún ni àìjáta àìjẹpà àìjẹyọ mi ní bomi kọ rárá mi ní wẹ fódìdí 41 days inú yàrá má jẹ̀mú lọ́wọ́ ni máa tira mi mọ́ kò ní sí òòrùn fódìdí 41 days lolúwa ní kí àfi tá a bá fẹ́ wá sí program lórí rédíò yìí àtòrí òkè má jẹ̀mú tó lúwa ní ká máa ṣe ni lọ́dọọdún yìí tọ́lọ́run jẹ́ gbà fún wa torí ẹ̀ mo ṣe ń pè ẹ́ kó máa bọ̀ olúwa sọ pé ká pín ánkè àti kandu àwọn èèyàn ti bú kúlẹ̀ o àwọn èèyàn ti bú kúlẹ̀ fún ánkè yẹn àti kíni àti kandu gbìyànjú láti máa sáré bọ̀ ànkò pè mí dádì mo nílò ánkè mo nílò kandu orí kan ni o tó bá ti wà wàá gba kandu kan wàá gba ánkè kan a ti lọ gbàdúrà sí lórí òkè bàbá àbíyè lẹ́dẹ̀ àti kó wá bìbà wàá gba kandu àti ánkè gbìyànjú láti wá tó o bá ti wá okùn sí ẹ lọ́wọ́ gbogbogun àṣẹ tìyẹn ọ̀run fẹ́ mú kúrò mo ní ọ̀run máa mú kúrò gbogbogun àṣẹ tì ọ̀run máa mú kúrò o ẹgbẹ́ awọ ẹsẹ̀ bíbélì yìí psalm 4:1 kí ló sọ olúwa ní gbóhùn mi ní bíbélì ló sọ bẹ́ẹ̀ gbóhùn mi nígbà tí mo bá ń pè ọ́
1: ọlọ́run
0: òdodo mi
1: ìwọ
0: ló dá mi nídìí ó tó sà ó wá kà ń bẹ̀ yẹn pé nínú kíni nínú ìpọ̀jù gbọ́ mi ọ̀n pin ẹ lójú ni àìrówó lọ́wọ́ àìríṣẹ́ àìgbà contract àìrí ìgbéyàwó àìrí ọkọ rere àìrí ìyàwó rere ìpọ̀jù ni àìrí jẹ́ àìrímú ìpọ̀jù ni gbọ́ mi ánkì yẹn máa ṣiṣẹ́ fún ìrànlọ́wọ́ á jẹ́ ṣiṣẹ́ ojú rere ìmọ́lẹ̀ rẹ á jẹ́ pátọ̀ gbọ́ mi ó gbúdọ̀ kúrò nínú ìpọ́njú kò bọ́ sínú ayọ̀ yes ó gbúdọ̀ kúrò ní kíni mo pé inú ìpọ́njú kò bọ́ sínú ayọ̀ ayé ń pọn ẹ lójú nítorí òòrè ìrànlọ́wọ́ àwọn gọgọ lọ máa fogun sáyé èèyàn ọ̀kì ń sàmì èèyàn máa ń dá ogun kún ogun àìlọ sí ìlú òyìnbó ó wá ń pàrọ̀ ẹ́mbáàsì ọmọ ní failure kò ń ṣe pé ó brilliant ẹni tó brilliant jẹ́ lọ tó brilliant tó ìwọ brilliant jẹ̀yàn kọ́ lọ òòríṣẹ́ ṣùgbọ́n ẹni tí ò brilliant rárá tí ò mọ nǹkan tó fi ìdíbáyò kọ́ ó orí ànúgbà ìwọ tó jẹ mọ tó kàwé tó lọ yunifásitì tó lọ polytechnic ẹlòmíì máa ta gúgúrú lẹ́gbẹ̀ẹ́ títì ẹlòmíì ti di ọlọ́kadà ẹlòmíì ti di oníwárúwá ẹlòmíì ti di yúbà ìwọ tó jẹ pé ibi gíga ńlá inú ìpọ́njú lọ fi ọ sí nítorí ẹ mo ṣe pè ọ sí ìpè àdúrà yìí 41 days má jẹ̀mú yẹn máa lágbára àtútù wà lórí òkè orí òkè ọlọ́run kọ́lé ìbàdàn láti àárọ̀ àtútù láti orí òkè láti bọ́ sí program yìí láti inú orí òkè yìí sì àtútù láti program yìí àtútù máa bọ́ sí bòmí lọ sí ìsọjí àdúró àṣẹ là ń gbà kiri lórí òkè àwọn gan wọ ojú rere lọ sọ́dọ̀ ọlọ́run ni láti lọ sórí òkè káàkiri ìwọ náà mo fẹ́ jẹ́ owó ojú rere wá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run àtúndàlú yóò ṣe tiẹ̀ mo bẹ̀ ọ́ gbìyànjú pé mi sórí nọ́mbà yìí 070-666-19658 olùdádì ẹ fún wa ní ẹ̀bá reserve ánkì àti kandu mo gba ọlọ́run gbọ́ tó o bá lò ori iyanu
1: amen
0: e ja gbadura yi oluwa nibi taye tin fi ya je mi fi anu re ja gba ibi taye tin se kini to fi ya je mi fi anu re ja gba o ya so de adua oruko jesu oruko jesu mi taye tin fi ya je mi oluwa fa anu re ja mi gba oluwa fa anu re ja mi gba jesu oluwa wa mo kede re ibi taye tin fi ya je anu ma ja o gba wara anu gba be lo ma ri jesu oluwa wa pe mi o bawo li re soro ko pe mi si ori number 0700661965 wo gudo wa wa banki ati kandu yo dara fun jesu oluwa wa
2: olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa olorun awon baba wa ninu igbagbo to ti se tan lati sise agbara bo se man se ninu ijo atun da olu apostle to olugo julo gbare mo assembly labia se ipe mo sinara apostle dr joseph ogunlemi jp baba lakoso ati ti ifaniroyan prophet gbadega ogunlemi baba lasiyori nibi isin wole majemo olojo mokandologoji pelu awe ati adura eyi ti yo bere lojo kini osu keje si ojo kewa osu kejo odun 2026 ni July 1st 2026 laago mokanla aro saago mefa irole wole majemo yo waye ti olorun yo ti ma lo reverend dr prophet matthew sore tire aka Obani Jesu ati awon eni anuro Olorun alaye this night asale rin yin yo waye ni August 7 2026 bere latago mewa le mojukele ojo ke wa osu kejo August 10 sokale wole majemu bi ti baba ladura prime dr samuel amuludun yo ti ma sise iranse pelu awon eni anuro Olorun alaye Olorun awon baba wa lakuri wole majemu odun yo ijo atunda olu apostle church olugo julo gbare mo assembly eyi to wa lojurin jumbolan ope ilu agbado ipinle ogun ni yo ti waye fun alaye ati itoni e pe prophet badega ogugbe ni baba lati yori sori 0706-661-9658 tabi 0815-242-8554 ẹ mashala iwa tori gbogbo eniyan pata lape olorun awon baba wa ti setan lati da awon adura olukuluku jesu ni oluwa
3: from lagos this is
4: your 5.5 fm

tó burú jù nínú ìrìn àjò ayé yìí ó ní kí ọ̀tárí ibi farapamọ́ sí láti fìyà jẹ ènìyàn. Ó burú gan o. Nígbà tí ènìyàn ò bá mọ irú ogun tó ń bàjà, nígbà tí ènìyàn ò bá ti mọ nǹkan tó ń bá òun jà gangan, nígbà tí ènìyàn ò bá mọ ibi tí ọ̀fà ti ń wá, èèyàn sáré pé nǹkan ń dàrú kò mọ ibi tó ti ń wá, èèyàn sáré pé nǹkan ń ba òun kò mọ ibi tí ọ̀fà ti ń wá, kò mọ ibi tí ẹgbà ti ń wá. Ó kàn ń fìlẹ̀ lára pé wọ́n mọ̀ ń nà mí, wọ́n mọ̀ ń fìyà jẹ mí, kò dẹ̀ mọ ibi tó ti ń wá. Ohun tó burú jù ni pé kí ọ̀tá níbi ìpamọ́ àti ibi ààbò láyìíká ènìyàn ó máa ń le gan. Ogun tẹ bá rí tó bá pẹ́ kó tó ṣẹ́, a jẹ́ wípé o ò tí discover ibi tí ogun yẹn jókòó sí ni. Ogun tó bá rí tó bá pẹ́ tó ń gbàdúrà sí tí ò bá lọ, tí àdúrà yẹn ò bá rọ̀, a jẹ́ wípé o ò tí discover ibi tí ìṣòro yẹn gangan wà. Gbọ́ mi, ìwé òwe 26 verse 3 ó sọ wípé ọlá Ọlọ́run ni pẹ́ láti fi nǹkan pamọ́, iyì ọba òun ni kó ṣe àwárí ẹ̀. Ìyẹn ni wípé ayé wà ká tọ́jú nǹkan, ṣùgbọ́n ohun tó lè jẹ́ káyé ẹ̀ ó níyì, ó nítumọ̀, kí ìrìn àjò ẹ kó yá, ó ní kó ṣe àwárí ẹ̀. Òun ló fi nídi ìmọ́lẹ̀. Tó o bá fẹ́ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí, o nílò ìmọ́lẹ̀. Ibi ọ̀tá farapamọ́ sí yẹ, ó yẹ kí Ọlọ́run tú àṣírí ẹ̀. Sóri, bí Ọlọ́run ṣe níbi ìkọ̀kọ̀, bẹ́ẹ̀ náà ni ọ̀tá níbi ìkọ̀kọ̀ tó mọ ń farapamọ́ sí. O mọ ohun tó fà á tí ayé àwọn ọmọ ẹ fi rí bó ṣe rí ẹ, o ló fi ń gbàdúrà. Sóri, lọ́jọ́ tí Ọlọ́run bá ta ìmọ́lẹ̀ sí àṣírí ogun ayé ẹ, ọjọ́ yẹn ní ìsinmi dé, àní nǹkan kan tó kàn nídi, o ní pé Kọ́lọ́run kó tú àṣírí ọ̀tá. Ẹ gbọ́, ogun Syria àti ilé Israẹli kò le, nítorí pé ọba Israẹli mọ̀.

0: afarasí. Mo wí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, mo ti wọnú ọ̀sẹ̀ tuntun lọ, ibi ọ̀tá farasí tó ti ń fìyà jẹ ọ́, tí ò jẹ́ kí gbìyànjú ẹ kó yọ. Màkàrú bí àlèdá sàtà, ibi ọ̀tá farapamọ́ sí lórí ọmọ ẹ, ibi ọ̀tá farapamọ́ sí lórí ayé ẹ, ibi ọ̀tá farapamọ́ sí lórí ìgbéyàwó ẹ, ibi ọ̀tá farapamọ́ sí lórí ọ̀rọ̀ ayé ẹ, èyí tí wọ́n ti ń tafà sí ọ, tó ti ń jà ológun, tó fi dàbí pé òmọ̀ ṣe, tó fi dàbí ẹni tí òmọ̀ wá wò, kí àṣírí ọ̀tá ó tú láyé ẹ. Ẹ̀tàlẹ́ wòlíì rẹ tí mo ń fi àdúrà sí ọ wọlé lọ sùn lálálẹ́ Fẹ́mi Daniel náà ló tún bẹ́ẹ̀ gbàdúrà lálẹ́ gbogbo wọlé lọ. Orú òní ló sin ẹwọ́ ọjọ́ ajé tó gbẹ̀yìn nínú oṣù kẹfà. Ọjọ́ àfiyèsí gidi ni, ọjọ́ tó yẹ kó gbàgbà yọrí àdúrà, ọjọ́ tó yẹ kí Ọlọ́run kó ràn ẹ́ lọ́wọ́, ọjọ́ tó yẹ kí o rí owó rere Ọlọ́run. Gbọ́ mi dáadáa, Bíbélì wípé òpin ohun gbogbo ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run fún ọ lórí ọ̀fẹ́ lónìí pé bó o ti ń wọlé lọ sùn, àṣírí ọ̀tá lórí ayé rẹ, Olúwa tù kanlẹ̀kanlẹ̀. Mo wí lórúkọ Olúwa, ẹnìkan torí àdúrà tèmi àti ẹ fẹ́ gbà lálẹ́ ilé, wà á pariwo, Olúwa bí mo ti ń wọlé lọ sùn, ibo ni ogun mi ráyè farapamọ́ sí tó ti ń jà mí? Bàbá tú àṣírí ẹ̀ fún mi. Mo ti sọ fún ọ pé o lè fà láṣeré, o lè jẹ́ kí àláì kó lọ láì má rẹ̀ ní bọ́ túmọ̀ ẹ̀. Gbogbo ẹran tó rí lójú àláyé, eré tó sá lójú àláyé, ibi tó físìtì lójú àláyé, gbogbo ibi kọ̀ọ̀kan sáìtì kọ̀ọ̀kan lójú àlá, ìbájábúlé, ìbájẹlé tó gbé tẹ́lẹ̀, ìbájádúgbò, ìbájẹbi tó mọ̀, ìbájẹbi tó mọ̀, ìbájẹnú igbó, ìbájẹ gbangba ìta, ìbájẹ àárín ọjà, ìbájẹ inú ilé, ìbájẹ inú yàrá ẹ̀gan, ìbájẹbi iṣẹ́ ẹ, sórí gbogbo ibi tán mú ẹ̀yà yẹ, gbogbo ibẹ̀ ló jẹ́ àṣírí kọ̀ọ̀kan, gbogbo ẹ̀ ló ní àṣírí kọ̀ọ̀kan lọ́wọ́. Tán bá mú ẹ lọ sọ́jà, ìyẹn ni wípé wọ́n fẹ́ fi àṣírí wọn pé ohun tí mú yàn sí àṣeyọrí tàbí àtàjèrè nínú òwò ayé ó ti sọnù lọ́wọ́ ẹ̀. Tán bá mú ẹ lọ síbi tó mọ̀, a jẹ́ wípé ibi tó wà yẹ gangan gangan, ó lè
1: Facebook Jordan 105.5 FM.
0: Jẹ́ wípé o lè ṣàṣeyọrí ń bẹ̀. Sáìtì márùn-ún nínú àlá tàbí mẹ́fà nínú àlá tó gbọ́dọ̀ kíyèsí. Bó o bá padà sí abúlé yín, tó jẹ́ wípé o bára yín lábúlé yín, gbogbo ẹ̀yìn tẹ́ bá bára yín lábúlé yín, ohun tó sọ fún ọ wípé gbogbo ohun tó ṣe yẹ èrò ẹ̀yìn ni, o lè bẹ́gbẹ́ pé pẹ̀lú ẹ̀. Wọ́n ní kó lọ gbàdúrà, kó lọ tú ìdè èrò ẹ̀yìn nínú ìrìn àjò ẹ, ó ní túmọ̀ ẹ̀. Lákọ̀ọ́kọ́ nìyẹn. Tó bá jẹ́ wípé o bára ẹ nílé tó ti kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó dá sọ fún ẹ ní wípé àti rí àṣekójọ pẹ̀lú ìrìn àjò ẹ, ó le díẹ̀ àyàfi tó bá gbé ìgbésẹ̀ kan. Ìgbésẹ̀ yẹn dẹ̀ wà nínú àlá tó bá rí níbi tó bára ẹ ni. Tó bá jẹ́ wípé o ń sá eré ni, tó dẹ̀ jẹ́ wípé o mọ tó ń lé ọ tàbí o mọ ibi tó ń lọ, ìtọ́ sọ fún ẹ ní wípé múra dáadáa o. Gbogbo ohun tó ń lé yẹ, ó ṣeé ṣe kó mọ lé àkójọ tàbí kó mọ lè rí, kó mọ lè rí àchìf nǹkan tó ń lé yẹ. Tó bá jẹ́ wípé àárín gbólo bára ẹ, tó fẹ́ jáde sí lòmíì, tó wá rìnrìn rìn tó o mọ̀nà mọ́, ó tó sọ fún ẹ ní wípé agbára kan ti darapọ̀ mọ́ ẹ, tó lè jẹ́ kó ṣe àṣedànù. Tó bá jẹ́ wípé o bára ẹ ní church, wọ́n sọ fún ẹ pé tẹ̀ra mádùá. Tó bá bára ẹ ní mosque, wọ́n sọ fún ẹ pé tẹ̀ra mádùá. Tó bá bára ẹ lọ́dọ̀ pásítọ̀ ẹ, tó rí ra lọ́dọ̀ pásítọ̀ ẹ, wọ́n sọ fún ẹ wípé áńgẹ́lì kan fẹ́ darapọ̀ mọ́ ẹ, tó yẹ kó gbàdúrà. Ẹran áńgẹ́lì àánú sinmi. Tó bá bára ẹ lọ́dọ̀ àwọn ọmọ ìyá ẹ, bóyá ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ, tó bá wá jẹ́ pé ó wá yàtọ̀, tó bá jẹ́ pé ẹni tó rí ra tó jẹ́ ọmọ ìyá ẹ, ẹ̀jẹ̀ kan nìyí. Ó ti kú. Nǹkan tó sọ fún ẹ ni wípé àwọn kankan tó pa ìwà àti ẹni yẹn pọ̀, tó lè jẹ́ kí ayé ẹ kó nítumọ̀, kó fi àdúrà gbé jáde. For instance, gbàtẹ́mi lánàá tí mo rí bọ̀ dábì tó kú, Olúwa wípé ohun rere tó yẹ kó fi sọ́pọ́ọ̀tì mi, ó ti gbé wọn sáré. Àfìgbà tí mo pàdúrà gbá padà lọ́wọ́ ẹ, tó jáde tó sọ pé kọ́kọ́rọ́ tó yẹ kí n fi sí mọ́tò lélẹ̀yìí, ó yá gbà ìgbà yẹn ni mo tó ní mọ́tò láyé. Ìgbà tó lọ kú kọ́kọ́rọ́ ilé fún mi, ìgbà yẹn Ọlọ́run tó ṣe ìyanu ẹ. Àwọn kankan míì wà tó jẹ́ kó o bá rí lójú àláyẹ, àṣírí ni Ọlọ́run fẹ́ kó o mọ̀. Wá gbọ́, mo dẹ̀ wá sọ fún ẹ pé tó bá lálà tí ò bá yé ẹ, torí bẹ́ẹ̀ lọ́lọ́run fi mú wòlíì tì ẹ, jẹ́ ń gbọ́ máa túmọ̀ ẹ̀fọn. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nílùú, Ọlọ́run ò ní fi gbogbo ìlú yẹn sí, ò ní fi wọ́n sínú òkòkò. Òun ló fi jẹ́ pé gbogbo ẹ̀yà, gbogbo orílẹ̀-èdè, gbogbo àwọn ìran olóní wòlíì tiwọn. Ohun Olúwa ni. Olúwa wí pé oṣù keje máa gbóná gan, kì í ṣe

0: pe mo fe fi deruba e oluwa wi pe ka mura ni osu keje ka gbadua papa julo fun eyin abiyamo oluwa ni ka gbadua ki ijiku omo ko ma ja wole yin wa gbo nto oluwa ni ka se oluwa ni ki gogo wa lo get white handkerchief gbogbo to ba jade nile to je omo e to je aburo e to gbadọ foju sunkun tabi ko damu lori e wa ko uruko won si ori e alale baba tin gbadua wa tele baba mi o gbadọ tori omo mi ra so funfun mi o gbadọ tori omo mi lora posi mi o gbadọ tori oko mi lora posi oruko awon ti mo kan si bayi e ba mi sabo lori won e sabo lori oko mi e sabo lori omo mi e sabo lori egbon mi oluwa wi pe bo ba tin ko to de gba samu lalale to nka le won lori to nka le won lori ba ni oluwa wi pe ohun a sabo lori won wa gbo n to so fun mi oluwa wi pe ki n so fun gbogbo eniya o wa lara nde command agbele abule egba ile epo ayana paja agege ikola agbado sango ijoko atan ati gbogbo ite wa ni paja te wa ni command oluwa ni pe agbodo sun le ni ojo ti osu pari oluwa wi pe ka gbadua ka fi gbogbo ile wa ka fi le olodumare lowo bẹẹni sa saamu kan loluwa ni ki n fọ pe o gbọdọ ka wọnú oṣù keje oṣù tó bá bẹrẹ ni wednesday oṣù agbára ni sa bẹẹni gbogbo ọna lo gbọdọ fi wa gbadua ṣùgbọn wa lọ ra white handkerchief wa kọrúkọ gbogbo àwọn ènìyàn sí pátá àti àwọn ọmọ ẹ ó máa contain àwọn ọmọ ẹ ó máa contain ìyàwó ẹ ó máa contain ọkọ ẹ ìdílé kan handkerchief kan gbogbo àwọn tó mọ pé ọlọ́run gbọ́dọ̀ ṣàbò lórí afẹ́fẹ́ máa fẹ́ ní oṣù tó ń bọ̀ wá oluwa wí pé agbára tó wà tó fẹ́ dá ìsàn sí àwọn ọmọdé a tọ̀ máa ìgbóná nìsà a máa jáde níbi tó lérò oluwa wí pé kí a gbàdúrà àbò so gbogbo ènìyàn pátá ohun tó fẹ́ ṣe rè gbogbo ẹ̀yin tẹ́ wà ládùúgbò ibi tí a jọ dárúkọ yẹn tó bá lè méèkì ẹ̀ ní alẹ́ wàá pàdé mi ní àárọ̀ ní ọjọ́ wednesday 2 hours program ni 5:30 àárọ̀ sí 7:30 oluwa wípé láàárọ̀ kùtùkùtù the first òní kájọ fi gbàdúrà mo rò pé ó yá wàá lè join mi ní online fún gbogbo ẹ̀yin ènìyàn ẹ jọ mo fi ọlọ́run bẹ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ bàbá àdúrà wọlé sùn àdúrà abiyamọ la fẹ́ gbà lọ́sẹ̀ yìí a fẹ́ kó ilé wa lé ọlọ́run lọ́wọ́ gbogbo ìyá tó ń sunkún lórí ọmọ ẹ̀ oluwa ló máa fayín láyọ̀ lórí àwọn ọmọ gbogbo ẹ̀yin tí ẹ ní ọmọ nílùú òkè oluwa ní kájọ gbàdúà kí a fi ìrìn àjò wọn lé jésù lọ́wọ́ kí wọ́n má jẹ ìkorò ká má gbé òkú wọn ránṣẹ́ sílé ẹgbọ́n eléyìí sà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí abiyamọ fi tú aṣọ dànù kò ní ṣẹlẹ̀ sí ọ ò ní jẹ ìkorò ò ní rí ìkorò ó ní rí ìdààmú àbò ọlọ́run yóò dájú lórí ayé rẹ tó bá ní white handkerchief ẹ lé lálẹ́ yìí fún gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde lọ ní ọdún 29 ní oṣù yìí oluwa wí pé bẹ́ ẹ bá ti ń jáde nílé kẹ́ ẹ fi omi kẹ́ ẹ ka sáàmù mẹ́ta sínú ẹ̀ oluwa ní àbò àti agbára mi psalm 46 psalm 144 àti Isaiah 35 ó tó máa kà sínú omi nìyẹn wá fi fọ orí ẹ ó ní rárin fẹsẹ̀ sí ó ní rìn sọwọ́ ikú bó ti ń lọ lọ́la ibi ò ní bá ọ wá gbọ́n tó sọ wá ní kí n béèrè ọrẹ lọ́wọ́ ẹ ọrẹ àtìlẹyìn rédíò wá ní gbogbo ẹni tí ọlọ́run bá ràn lọ́wọ́ tó lè fún mi nínú sálárì ẹ̀ tàbí tó lè yọ́ nínú owó tó fi ń tajà pé ọlọ́run mo fi 2000 bá ọ ṣòwò lórí rédíò bàbá bẹ́mi náà ṣe ti bàbá àdúrà wọlé sùn lẹ́yìn mú mi wọnú májẹ̀mú jehova jaire wá gbọ́ o wá gbọ́ mo fẹ́ kó ṣe bí kẹfìrí mo fẹ́ kó ṣe bí ẹni tí ó kàwé kódà kó jẹ́ ẹni tó kàwé ni ẹ kó jẹ́ ẹni tó jẹ́ alákọ̀wé ni ọ wá wá ṣe eléyìí to ba ti da ore ye tan oluwa ni ke gba 2000 lowo eyin pe fe se oluwa ni ta ba ti da tan e wa pe Jehovah Jireh ni gba 21 lo ba pari oluwa wi pe o fura ra on to pe ye owo yo si o wo de ba ni e pade ore ati leyin fun se ori radio yi wa wa kasa 123 pe ki oluwa ko ran ti esirere oruko jesu anu ma ba ore alafia 6142083872 jam bin last time 6142083872 ope Daniel Olufemi Komolafe pe mi lori number to fi pe mi 0800 2090 57 28 0070 14 33 81 11 tabi 080 286 12238 0800 2861 2238
1: ma gbagbe pe mo n ba awon eniyan gbadura lori WhatsApp number yi na o lo le send e si mi bo bo ba ti send si mi to so pe good evening baba tabi hi oruko e emi Mrs. Lagbaja emi Mr. Lagbaja emi brother Lagbaja emi sister Lagbaja be lo se ma da oruko e o ma easy fun wa lati document ati lati raye se gbogbo awon ko lo e ka se wa ma ri adura wa lara aro ati ni alale God bless you. Have a wonderful night.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.
1: Christ Apostolic Church agbala agbara itusile to today o pelu akotun eto isoji nla agbara olorun to tayo olodo makalelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 6:10 bere lati 29 June si 26 July 2026 agome fa si mejo irole ojojuma leto ninu gbagale olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbeja nduro di o ni bi isoji ohun Pastor S Ofowowe Pastor Yemi Olutunde Prophet J. O. Ojo, Pastor Oluwalusi Isaac, Evangelist Dele Success, Evangelist Sanusi Oluwakokola, Lady Evangelist O. Adekola, Evangelist Jafet Ajibola, Pastor M. O. Ogola, Dele Atopo, Ransani Jesu Oluho, New Christ Apostolic Church, Agbala Agbala Chusile, 23, Jibowu Road, U-turn bus stop, Abuli Agbali Lagos. Come and experience the ultimate power of God. Prophet S. E. M. Ogola, J.P. Lolu Balejo, Ibimo Soji Lolu Kede, 080-34-71-4270, Jesu Oluwa.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: This is Jordan 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Orúkọ mi ni Ark Bishop Dr. Mazi Brennan Abiodun Emmanuel Olabisi Adebawale. Pẹ̀lú orí ọ̀fẹ́ Jésù tí mo jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ The Cornerstone Prevailing Assembly tá a dá sí Ọlọ́run tó wá dá sílẹ̀ ní ọdún yìí 2000. Mo tún mú ìròyìn ayọ̀ Kristi tọ̀ ẹ́ wá lálẹ́ yìí. Òní ni Friday on the 26th. Ẹ̀yin tó bá wà ní agbègbè church wa ní àgbàdo lọ́ṣọ̀ ni plot 1-3 ti fẹ́ dá ọ bus stop ti fẹ́ dá ọ street dẹ́ sílé yọjú lálẹ́ yìí a ní ìṣó lálẹ́ kẹ́mà bọ̀. Orí òkè la máa ń wà ń sìn lórúkọ Jésù àdúrà yín àdẹ́gbà in the name of Jesus of Nazareth. Náà mo fẹ́ gbàdúrà fún ẹ bá mi jí ọmọ ẹ̀dẹ̀ bá mi kí n tó sọ ntọ́lọ́run sọ̀rọ̀ mi kí n tó wàásù ẹ̀ fún fẹ́ gbàdúrà fún ẹ. Ó dẹ̀ ní nǹkan tó máa lọ ṣe ní àárọ̀ la Saturday on the 27 ló máa ṣe wá gbé pàdé mi church lọ́ ní 28 ọjọ́ Sunday. Let me come again. Àárọ̀ la Saturday on the 27 ló máa lọ ṣe nǹkan tí mo fẹ́ sọ pé kò ṣe yìí. Ohun méjì dẹ̀ ló máa ṣe fún ẹ. Aláàkọ́ ni pé kò sí ogun tó ní tí ò níṣẹ́, kò dẹ̀ sí iye gbèsè tó o bá jẹ́ tó o ní san, kò sí owó tó o bá nílò presently tó o ní rí. Ohun tó dẹ̀ fẹ́ lọ́ ṣe ìhòdè wa náà ẹ lówó ìgbàbọ́kọ̀ ni kò fi ṣe. Ṣùgbọ́n kí n tó lọ deeply sínú ẹ̀, mo fẹ́ gbàdúrà fún yín bá mi jí ọmọ ẹ̀ dẹ̀ bá mi jí ọkọ̀ ẹ pé òróró fẹ́ gbàdúrà fún yín. Mo fẹ́ pray fún gbogbo yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbé omi sílẹ̀ tẹ́ máa fi ṣọ̀rẹ́ kẹ́ tó lọ sùn àti ọkọ àti ìyàwó àtọmọ ẹ gbómi sílẹ̀ ń sìn. Mo fẹ́ gbàdúrà sómi yẹn, mo dẹ̀ fẹ́ gbàdúrà fún ẹ. Torí pé lẹ́yìn àdúrà yìí mi ò ṣeré o, èmi náà ń gbè lóróró, èmi náà ń gbè Ládébọ̀wálé, mi ò dẹ̀ fúyẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni mi. Sórí lẹ́yìn àdúrà tí mo fẹ́ gbà fún ẹ yìí, lẹ́yìn àdúrà yìí, ẹni bá lòun lóògùn tó lòun ṣẹgbéyàwó, òun ní fá, òun ṣẹgbá àfá lòun, òun ní gbogbo, òun ní tíra, òun ní nǹkan burúkú lọ́wọ́. Kò sẹ́ tóun fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tóun ò lè ba ti ẹ̀jẹ̀ pé prọfẹ̀tì lòun, wòlíì lòun, pásítọ̀ lòun, òun lè gorí òkè mẹ́wọ̀ láti ba tèèyàn jẹ́, òun lè tọ́ kándù létí òkun, òun lè di kándù papọ̀, òun lè ṣẹgbá papọ̀. Tó lòun ní agbára lọ́wọ́, tó ní àjẹ́ lòun, àbémèrè lòun, mi ò ṣeré o. This my 36 years as ordained prophet of God ti mo ti n ṣiṣẹ Oluwa, and I know where God is taking me from. Bí tó ti mú mi bọ̀ mo mọ̀, mo dẹ̀ mọ orí èèyàn tí mo jẹ́, mo dẹ̀ mọ orí ọ̀fẹ́ tí mo rí gbà lọ́wọ́ Jésù bó ti ń bá mi ṣiṣẹ́ sí. Ẹni bá lòun lágbára kan tóun tún fẹ́ lò fún ẹ pé àdúrà tálẹ̀ yìí ò ní ṣiṣẹ́, bóun fẹ́ lo agbára kan fún ẹ lẹ́yìn àdúrà tálẹ̀ yìí pé òun ní nǹkan burúkú lọ́wọ́, ẹ bá mi sọ fún lórí ẹni bẹ́ẹ̀ fún information pé òun kọ́ ló máa train àwọn ọmọ tó bí, ẹlòmíì ló máa raise àwọn ọmọ yẹn. The person will never be alive to raise his children. Òun dẹ̀ kọ́ ló máa dúró ṣi, òun kọ́ ló máa dúró jẹ iṣẹ́ tó ṣe, ẹlòmíì ló máa jẹ́. Òun dẹ̀ kọ́ ló máa raise àwọn ọmọ tó bí. Tó bá tún sà sí ẹ ní o lẹ́yìn àdúrà tí mo fẹ́ gbà fún ẹ yìí, tó bá tún sà sí ẹ, tó bá ṣe búburú tó ní pé òun lóògùn, òun lè gorí òkè, òun láṣẹ lẹ́nu, òun ní kinní kan, òun lólúgbohùn, òun láfọṣẹ, òun ṣàwo, òun rìn, ẹlòmíì ló máa rẹ́ ìzọ ọmọ ẹ̀. Mo fọ ọlọ́run búra Jésù Olúwa ń gbọ́ Ọlọ́run lẹ́yìn àdúrà ìwádìí kan tó máa ṣe kò bá mi gbómi síbẹ̀ tóró mi lẹ̀rọ̀, tómi bá gbóná omi náà lẹ̀rọ̀ ẹ̀, tómi bá gbóná omi lẹ̀rọ̀ ẹ̀, omi la fi ń ya omi. Àṣẹ jáde bí ọmọ ẹ báyìí àti ọkọ àti ìyàwó ẹ, ẹ gbómi síbẹ̀, omi wẹ ni o. Àṣẹ jáde o lórúkọ Olúwa Ọlọ́run apọ́stólì Ayọ̀ Babálọ́lá. Àṣẹ jáde lórúkọ Olúwa Ọlọ́run Ìpè Mọ́sẹ̀ Orímọládé tún ọ̀la ṣe. Àṣẹ jáde lórúkọ Olúwa Ọlọ́run bàbá mi Fílípì Adébọ̀wálé Ọlákànmi. ase jade o loruko ni olorun ipe mi abiodun adebo wale ile ti a ti gbo mi lele yi ako ninu oro olorun pe ohun oluwa jade ni ara biju o fagi kedari ya ti gile gba loni bibe ni so pe ohun re nbe lori opolopo omi oro oluwa pe ohun oluwa ni opolopo la nla ninu ase ko iwe re pe li atete ko se li oro ti wa oro de wa pelu olorun olorun de li oro na omi to gbe sile lale yi to ba ti bi sora loni ati iwo atoma ati oko e to ba ti bi sora ina ogun to de fi won gbogbo nu leyan ina ogun to njo yin latoju yi ina ogun to njo yin lati odun yi ina ikoju ina aseti o le mu di anu miyan na ina alakala ibalopo oju orun ogun to wa ninu aye yin ta ba de omi sori ile lo ma wo lo ogun to wa ninu aye yin isoro teni gbogbo ona to di akowe re pe efota orun si asa ko pe ohun eni to kigbe ni iju o ni jali oruko re nje oni etu ona oluwa se aya gbese fi amu okan ma yu adasafia to ba ti lo mi yan lele yi loruko jesu na sereti gbogbo gun aye pato loruko jesu ogun yen wo le lo be ki ase oluwa so mi e di eje jesu mo yi omi e pada ni oruko baba to ma ti ami ma o di eje jesu bo se nlo ogun aye re ko se eni ba lohun logun to lo rin to na un ni kan lowo to ni woli to hun gbona hun le gori oke hun le bati hun lo lo se ti okun ohun le bi kandu maya ko bi agbe so bi ru mi adafa ye eja lo gbe ju ona mi ile lo gbe kora mi ile lo gbe data mi ile lo gbe abraham mi farao mi lo gbe mi mo yondaru eyan bayi olorun tun fe gbogun ti e leyin adua yi mo yonde fun oluwa olorun to nje frata olorun ile iru en tun fe gbogun ti e omo ati oko e leyin adua yi mo yonde ru eni be fun irubo fun iwo lati goke pelu idili e fun oba to nje ludo oba ile mo yonde ru eyan bayi fun oba to nje alimi oluwa olorun ile eni ba tu sase e leyin adua yi ile ko gbe mi in the name of the Father, of the Son, and the Holy Spirit. So what do you mean? Mumbe, from him, Kelabishara. What boy ni ajuola? Ni ajuola ni o, to mani. Arola on the 27th, lo mani ni ajuye. What do you talk on the 28th? Kode wano elo. Suba tola mamu ki nambe wole wa dupe ati ma gbe namba lori oke ki easy be bo ma ran lowo lale ati ma gbe namba ki rorun wa wa lo bu o meji lo ma se o gbogbo lekun to di yen ogun to ri yen o ma lo to ba je gbese wa san gbogbo e to ba je gbese gbogbo e lo ma san to ba wa owo kan to fe lo owo kan o ti bo se le po to wa ri owo yen wa gbo oro mi mo fe ko mura o sori gbogbo gbogbo to ba le da patapata gbogbo adura to ba le gba patapata olorun to fi ni para lo ba won ta e to yo e gbogbo adura ni ko gba gbogbo adura to ba le gba patapata gbogbo to ba le da ninu Kristi o ni pada lo ba won to reti eleya e ohun ni o tori to ba lo give up to ba lo gba to lo ti re bibeli so pe to ba re nigba iponju o ni agbara re o to nkan olo ma je ase sin o eni to ba re to lo ba won ota e to yo ota to reti eleya e tele ota to wa isubu e ota to le pa e oni to won ase sin o esin aworo wa o won gbe won kan ni esin aworo ohun lesin to je pe ki se n to lo ba nikan lo ma fi ese sin won ma pe ara won li e lori fi ese sin ni o loruko Jesu o ni ese sin o ota awon loku ye ko wa bae ba won ni dede wa to ba ni resort to ba ni resort iwo lo wa ni gba iwo ri nko buruko ti oju Joseph ri ni won toju e ri o ma pe awon eyan won yi awon eyan yi to da bi ota to ni ti eleya yi olorun ko sinu aye ni ti won si o won ki so lore o wọ́n máa ń bá nǹkan rí jẹ́ ni o tó bá rí anybody lára ẹ̀ tó lè ràn ẹ́ lọ́wọ́ ò ní mọ̀ wọ́n á lọ bẹ̀ lẹ́yìn wọn afẹnubẹ̀ jẹ́ gbogbo orúkọ tó jẹ́ pátánà máa sọ ẹ̀ torí pé ọlọ́run máa ń lò wọ́n láti léyàn débi rí ayé èèyàn ni òun ló fi rí ìrìn àjò Joseph ìgbà tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ta sí Egypt wọ́n rò pé àwọn ṣèkà fún ni olúwa lò wọ́n kí ìrìn àjò Joseph kò lè ṣe tí ò bá dé Egypt kò ní di prime minister lọ́líwá fi lò wọ́n wọ́n rò pé àwọn ń ṣèkà wọ́n mọ̀ pé irin iṣẹ́ làwọn jẹ́ torí wọn ló máa ń padà wá ń forí balẹ̀ wá fi ri pé ìgbà tí wọ́n lé jẹ́ tà jáde onídàájọ́ orí kọkànlá wá rí wọn mọ̀ pé ọlọ́run lu àwọn ni pé kí ìrànjẹ́ tà lè ṣẹ torí orí adé ló mú wá sáyé bọ́ kàn ń ṣe bí ẹrú láàrin wọn ni wọ́n padà lọ forí balẹ̀ fún jẹ́fà wọ́n lọ bá ní tóbù wọ́n forí balẹ̀ fún irú àwọn èèyàn tó ń sọ yìí ló máa ń padà wá ń forí balẹ̀ fún yàn téèyàn ò bá give up bẹ́ẹ̀ni tó bá gífọ̀ ó parí nìyẹn o wọ́n ní nǹkan táwọn ń fẹ́ sí náà ni wọ́n ní nǹkan táwọn ń fẹ́ náà ni àwọn fẹ́ káyé ẹ bàjẹ́ náà ni ayé ò ní bàjẹ́ lórúkọ Jésù wọ́n tó ń ṣe sínú ayé ọmọkùnrin Dáfídì but Dáfídì ò gífọ̀ ìtorí pé Saul fẹ́ pa Dáfídì ó fẹ́ káyé Dáfídì bàjẹ́ pátápátá ó tún fún lọ́mọ obìnrin torí pé káyé Dáfídì bàjẹ́ pátápátá ó tún fún ní ọmọ ọkùnrin Jonathan orí kò máa bá sọ rẹ ó fún ní Micah everybody ló nílò àwọn èèyàn yìí torí àwọn ló máa ń jẹ́ kéèyàn sáré so àwọn ló máa ń lé èèyàn tó o bá dẹ̀ lé ẹ ò ní sáré tó o bá dẹ̀ sáré ò ní débi tó ń lọ tó o bá dẹ̀ máa jí lóru gbàdúrà lójoojúmọ́ pé kí apá wọn máa gbà ó tó o bá dẹ̀ máa ka bíbẹ̀ yìí gbogbo láti aago 12 tí ilẹ̀ máa fi mọ́ máa kà ó wọ́n yí ka other bible verse lóru o psalm náà máa ń kà lóru o orin david náà máa ń kà lóru o òun ló bá òru ṣiṣẹ́ o torí àwọn èèyàn wọ̀nyí ó nílò wọn fúnlé ayé ẹ láti dà àwọn ló ń bẹ̀ jẹ́ folóore àwọn ló ń create enemy fún ẹ àwọn ló máa ń sọ fún everybody pé èèyàn burúkú ni ẹ why torí pé wọ́n rò pé àwọn ń ṣèkà fún ẹni wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọn ò ní sanwó fún ni ọlọ́run gbà wọ́n fún àwọn ló máa ń jẹ́ kéèyàn débi rí ayò èèyàn you need them to get where you are going o nílò wọn so má bínú pé wọ́n ń sọ̀rọ̀ ẹ láìda má bínú pé wọ́n ń pè lórúkọ tí kì í ṣe ti tiẹ̀ má bínú pé wọ́n ń sọ ọ̀rẹ́ dọ̀tá gbogbo nǹkan yẹn tó o bá ṣe o ò ní múra sọ́rọ̀ rẹ tó o bá dẹ̀ múra sọ́rọ̀ rẹ o ò ní débi tó ń lọ ìwọ náà ò ní múra sọ́rọ̀ rẹ so o gbọ́dọ̀ gbà gbogbo ẹni tó bá ti gbà ayé máa ń ba tiẹ̀ jẹ́ ni o nígbà tí Amani tó fẹ́ pa Mordekaya àti gbogbo ojú Mordekaya ò gbà o gbogbo orú yẹn ó fi ń gbàdúrà Mordekaya ló kéde àwẹ̀ ní gbogbo ilẹ̀ Babiloni gbogbo ojú mẹ̀ ó ní ká everybody lọ gbà wọ́n fi eérú para wọ́n bẹ̀ sí ń gbàdúrà sọlọ́run kó gbá o ká ló bá gbà ni wọ́n bá tiẹ̀ jẹ má gbà o gbogbo eré tó bá lè sá nínú Jésù mo sọ fún ẹ ẹ̀yin pastor tẹ́ ẹ ti drop tẹ́ wá gba kámú gbégbéyá lórí ọmọ yín ministry yín á dìde ẹ má gbà ẹ dìde tó bá ń gorí òkè mẹ́ta tẹ́lẹ̀ sọ́ di orí òkè méje tó bá ń gba gbiribiri méje sọ́ di 21 days má gbà ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù ìwé Job orí kẹrìnlá ẹsẹ̀ ìkeje ó ní àbá wà fún gita abẹ́ lórí tí gbòǹgbò ẹ bá kan mi àbá sì wà fún ẹ má gbà ó dà kó rí ògo rẹ lò ohun tó máa lọ ṣe lọ́la fẹ́ fi ran gbogbo àgbáyé lọ́wọ́ ni káyọ̀ wọn lè nítumọ̀ ọlọ́run gbogbo ayé káyọ̀ wọn lè nítumọ̀ kó máa pè mí kí n máa sọ fún ẹ ohun tó máa lọ ṣe lọ́la lóòótọ́ àárín ọjà ló máa lọ o kì í ṣe àwọn ọjà wa dáadáa o ọjà tó ní láárí ni o ò dẹ̀ ní náwó pè mí máa sọ fún ẹ ìwọ́túnmọ́ mi ò bá dẹ̀ wọlé láàárọ̀ ọ̀la àárọ̀ ọjọ́ Sunday ọ̀túnla tètè dé sí church on the 28th tètè dé sí church wàárọ̀ àánú ọlọ́run gbà ẹ̀yin tẹ́ bá lè wá lálẹ́ yìí alẹ́ òní Friday on the 26th ẹ̀rọ kéde ni last Friday of this month of June mama retin bẹ́ẹ̀ máa dé church wa rè ewo moto agbado ijaye ewo moto agbado ijaye e bo le ni ijaye bus stop e wa gbe okada ni ijaye bus stop pe e lo church power ororo tabi church bishop adebo wale aro sunday on the 28th mamariti agbefa ni ko ti de tori pe ina ma ran wa de ni testimony in the name of Jesus of Nazareth e ma pe ohun te ma se ni ola on the 20 ola saturday on the 27th te ma le mu lojo sunday number yi lo ma pe si 081 30 47 63 70 081 30 47 63 70 number keje 080 25 52 38 49 Good night in Jesus' name.
3: From Lagos, this is
4: Jordan.
0: 105.5 FM. This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.

dé tó le gbe mọ ṣé ìwọ mọ pé májẹmú le gbe ẹ kọjá níbi tó bá ṣe yẹn dé tó le kọjá ṣé mọ pé májẹmú le gbe ẹ kọjá àdúrà dá o ṣùgbọ́n májẹmú a máa ran àdúrà lọ́wọ́ ní ọ̀la 29 ní ọjọ́ Monday pé àwọn nọ́mbà tí mo pè fún ẹyẹ pé bàbá bá mo ṣe máa débẹ̀ ẹyin 300 mo fẹ́rẹ́fẹ́ gbàdúrà fún nísìnyí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà gbogbo tí ayé náà ò lè ní gbogbo tí mo sọ pé ò lè dání lórúkọ yẹn tí wàá ní tó bẹ̀ wàá ní jù bẹ́ẹ̀ lọ. torí náà gbọ́ mi o gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run muslim ní kristian ní orin ní kòkó jẹ́ gbàgbé ẹ̀sìn jẹ́ ká sọ nípa ìbápàdé jẹ́ ká sọ nípa ìgbédìde jẹ́ ká sọ nípa ògo tuntun jẹ́ ká sọ nípa ọlá tuntun jẹ́ ká sọ nípa ọlá tuntun ògo tuntun torí náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú ti ń bà pé ìwọ̀n owó tó kù sọ́wọ́ mi ibi tí mo ń lọ yíyá ṣé kò dìnà jù owó ìkéré bá mo ti fẹ́ rìn bàbá kò sówó lọ́wọ́ mi wo bí ọdún àyànmọ́ èèyàn kì í kó wá àyànmọ́ sílé ìgbà mi wà ti pé èèyàn máa yá owó àyànmọ́ kó lè jẹ́ èèyàn bàbá mi ò lówó mọ́tò jẹ́ kí n sòótọ́ fún ẹ o lè yá owó yẹn pé òní ni ọjọ́ ti tẹ̀mí o tó mú kó gbọ́ nísìnyìí tí ìpàdé lè máa bẹ̀rẹ̀ lọ́la o túmọ̀ wípé o wà lára màmá yìí dìde gbé ẹrù ẹ kó àwọn ọmọ ẹ ọ̀gá kó àwọn ọmọ ẹ sínú mọ́tò oníkanjá lọ gbàdúrà tó má gbàgbé o pé oṣù yìí ọdún yìí á pín sí ìdajì ní ọjọ́ Tuesday ọdún Wednesday torí pé kò yẹ kó tún gbé ogun January cross sí àfọ̀ ọdún má jẹ́ kí àwọn ogun ìbẹ́ẹ̀ cross over ìpàdé ìlú abẹ̀rẹ̀ ní ọ̀la ní aago mẹ́fà ní ìrọ̀lẹ́ má lo African time o má jẹ́ kí àwọn angẹ́lì máa dúró dì ọ́ o ìwọ ni kó tètè dé kó máa dúró dì àwọn angẹ́lì olúwa ní aago mẹ́fà láwọn la ogolo ilẹ̀ àánú gbogbo ayé gbé ìbàdúrà wá sókè sí olúwa mo gba olúwa gbọ́ ohunkóhun kó o kọ sínú àdúrà yẹn lórúkọ jésù ọlọ́run á fi àṣẹ dáhùn mo ní ohunkóhun tó ń kó o kọ sínú àdúrà yẹn sẹ́ ọlọ́run á fi àṣẹ dáhùn mo ní ohunkóhun tó bá kọ sílẹ̀ ìwọ fi ìgbàgbọ́ kọ́ ẹ bó ti kéèrò pọ̀ tó lọ́la èmi fọ́ra mi ni màá gbàdúrà màá gbẹ gbàdúrà yẹn lọ́wọ́ rẹ lẹ́yọ kọ̀ọ̀kan màá dẹ̀ gbàdúrà sí lẹ́yọ kọ̀ọ̀kan kò sóhun tó ń kọ́ mi lójú o èmi fọ́ra mi ọlọ́run rán sí ẹ so èmi fọ́ra mi ni màá gbàdúrà lórí gbogbo àwọn gbàdúrà ní ẹyọ kọ̀ọ̀kan ẹ gbọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gbọ́ bí olúwa ti wà ní ọdún ìṣẹ́ ohun tó fi sọ́kàn tó lúwa mo fẹ́ ṣe àwọn tó kọ ní jámánì tí ò ti ṣẹlẹ̀ àwọn ara tó wù ẹ tọ́lọ́run fáyé rẹ dá tó dẹ̀ ti wò wípọ́ oṣù mẹ́fà ti lọ nínú ẹ̀ ìkọ̀kọ̀ ò tí ì ṣẹ kọ́ sínú ẹ̀ gbàdúrà máa mú bọ̀ tó o bá ti dé lọ́la wá fún ẹ ní prayer card kan tí wàá fìlì gbàdúrà ẹ sínú ẹ ìyẹn là ó gbà tá ó gbé sọ́jú ọlọ́run èmi gbà olúwa gbé pé adá ìkolo ọ̀rẹ́ padà jọ sọ́rí pé àwọn nọ́mbà yìí nísinsìnyí kí lè gbàdúrà fún yín 300 àkọ́kọ́ pé bàbá báwo la ṣe máa débẹ̀ kí n lè sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín ẹ pé nọ́mbà wọ̀nyí 0915899-4696 0915899-4696 0813238-9415 0813238-9415 tó bá ti ń bọ̀ anywhere tó bá ti dé ìdímù roundabout ní ìṣẹ́rí fẹ́ǹsì ọ̀nà tó lọ sọ́nà ìgọ́ndò wà á dúró ní petrocan bus stop tó bá ti dúró ní petrocan bus stop yẹn àwọn olókàdá ẹ sọ wípé òun lọ sí bakare street church prophet bankole ní bazaar wọn gbé ẹ débẹ bazaar wọn gbé ẹ débẹ wọn bí kò sí ìṣẹlẹ kankan tó bá bọ láti ìrìnà pàjá ó lè dúró ní okùn ọlá bus stop bí ọkadà wà á gbé ọkadà láti ibẹ pé òun lọ sí bakare street wọn gbé ẹ débẹ ní church pastor bankole tó bá ń bọ láti sango láti gate ọkadà wà ń bẹ tó lè gbé ọkọ lídìí ẹ directly lọ sí bakare street jẹ ń sọ fún ẹ o lè ní dáàdì ibi tí mo ti ń gbọ́ mi kútọ́ ni mo wà dáàdì ibi tí mo ti ń gbọ́ ìbàdàn mo wà ni mo ti ń gbọ́ ìṣà ìjẹ́bọ̀dé mo wà ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ̀dà má hesitate ó lè jẹ torí ìwọ nìkan láti gbé ìpàdé kalẹ̀ ohun tó mú kó yí rédíò ẹ sí táìmù yìí tó gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀gá má ṣe jáfara ó lè jẹ́ pé ìwọ gangan lára mi sí kó àwọn ọmọ ẹ kó ọkọ ẹ pé àwọn ọṣẹ pé àwọn àbúrò àwọn tó ń mọ̀ tó ń gbé náà gbègbè ànímọ̀ṣọ́ níbi tó jẹ́ àwọn ẹbí ẹ pé wọ́n pé ìpàdé yẹn ẹ máa lọ síbẹ̀ o máa bá yí bẹ̀ torí má jẹ̀mú a máa ba ògùn jẹ́ má jẹ̀mú a máa ba ìjì jẹ́ bí àwọn nọ́mbà yìí 300 mo fẹ́ gbàdúrà jẹ́ fi ẹnu àṣẹ tí mo fi sọ̀rọ̀ yìí tẹ́ fi súre fún ọ bàbá ẹ pray fún mi kò sí ohun tó ṣòro ṣe fún olúwa láti ṣe ẹ pé àwọn nọ́mbà 0915899-4696 0915899-4696 0813

0: ni yóò tó kóra jọpọ lórí òkè ògbó àṣejìrẹ mbàdàn láàrin ọjọ mẹta tó gbẹyìn ìrìn àjò oṣù kẹfà bí ọwọ ọlọrun yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn ooru àṣírí pẹlú crossover night june edition látọjọ sunday 28 monday 29 àti tuesday 30th june next level ìpele tó kàn lápòrí ẹ ẹmí ọlọrun sọkọ lè máa bá lọ báyìí a fẹ ṣílẹkùn ẹrí ọtún a fẹ mú ìwọ kúrò nípele yàgàn kọjá lọ sí ìpele ànító àti ànísẹkùn àṣírí owó tó ń jà ọ máa tú gbogbo ẹ lórí òkè ògbó àṣejìrẹ mbàdàn lọjọ sunday 28 monday 29 àti tuesday 30th june ọpọrun ṣọlá nínú ọrọ àtòrin ló ń bọ wọlé àṣọrọ ṣẹni professor adébáyò authority wọn ma súre wákàtí àdúrà mẹsànán láàárọ mẹrin ìrọlẹ pẹlú mọkànlá alẹ láti ìbàdàn bó bá jẹ ìpínlẹ ọṣun àṣejìrẹ ni ẹ máa bọ ládójúkọ kòkàkólà orí òkè ògo lẹnìyẹn kó tó wọnú oṣù keje ni jésù olúwa yóò ti tó ìtàn rẹ kọ.
1: Gbogbo ẹ̀yin ọmọlọ́wọ́ bí.
2: How you children with your
1: parents? Bẹ́ẹ̀ fẹ́ 50 years.
2: Even if you are 50 years old.
1: Olóbi láyé.
2: And you still have your parents.
1: Ọmọ sì ní ọ.
2: You are still a child.
1: Wọ́n rán mi sí
2: ọ. I accept to you all.
1: Gbogbo ẹni ló máa ṣáájú òbí ẹ kú.
2: Everyone that say you retire ahead of your parents.
1: Àwọn ló máa gbà kú
2: ẹ. And they retire your place.
1: Ẹni ní ojú ayé wa.
2: God has said in our lifetime.
1: Bá a gbọ́dọ̀ fojú ró ku ọmọ.
2: We must see the death of my children.
1: Ẹ̀mí ẹ̀ ló máa
2: rẹ̀.
1: Ẹ̀mí ẹ̀ ló máa rẹ̀. Mo fẹ́ lu ago.
2: Àwọn kan jí gudi bẹ́ẹ̀.
1: Gbogbo ẹni tó fẹ́ kọ́ máa console ẹ̀ fi
2: bí. All those that want you to be consoled for evil. Ẹ̀mí mímọ́ o.
1: Gbogbo ẹ tó fẹ́ kọ́ fọwọ́ mú ẹ léjìká.
2: Those that want to be holding your shoulder to console you.
1: Mo dúró.
2: Stand this day.
1: Níwájú ẹ̀rú Jacob.
2: Before the fear of Jacob.
1: Ara pa wọ́n yà.
2: Die by thunder. Amen.
1: Gbogbo ẹni tó ló mọ ibi tó ti máa dùn ẹ.
2: Lọ́dà ṣe de no where to pay you most.
1: Ó ṣe bí gbogbo làálàá tó ṣe láyé.
2: Ṣé
1: bí ọmọ náà ló fi tọ́jú. Pé ọmọ náà náà ó gbà lọ́rẹ̀.
2: Àyà
1: káàdà
2: fún mi.
1: Èdè bẹ̀rẹ̀
2: àbọ̀.
1: Gbogbo tó bá ṣe. Lórí ọmọ mi lórí ọmọ
2: rẹ̀.
1: Tó forí wọn gbé. Má náà lè. Ika kò sí. Bẹ̀zọ́dà. Ọmọ ilé wa
2: ẹ̀.
1: Ta ló fẹ́ gbẹ̀sẹ̀ láàrọ̀ ọmọ.
2: Who want to take a little bit of my children?
1: Ẹ̀yà ń gẹ́lé ọ̀dájú.
2: You call us angels.
1: Ẹgbẹ̀mí ẹ̀.
2: Children.
1: Oya.
2: Ṣé
1: bàbá.
2: Bẹ́ẹ̀ni mi mọ́.
1: Ọmọ
2: mi mọ́. Ta ló fẹ́ gbẹ̀sẹ̀ lórí ọmọ
1: rẹ̀. Àyà gàlẹ́ gẹ́gẹ́ bẹ́ rọ́gà.
2: Ẹ̀yà ń gẹ́lé
1: ọ̀dájú. Ta ló fẹ́ gbẹ̀sẹ̀ láàrọ̀ sọpẹ́ ta ló fi dígí ayé mọ́ ní.
2: Ó ìparí tí mi fi dígí ayé rọ.
1: Ẹ bá ń fọ ojú ẹ.
2: Láìdẹ́.
1: Oya. Ẹ
2: mẹ́rin. Ta ló fi dígí ayé mọ́ ní. Olúwa fọlọ́jù. Ẹni mọ́ fọlọ́jù. Olúwa fọlọ́jù.
1: Ẹ fọ ojú ẹ. Ọkùnrin ni obìnrin ni.
2: Wẹ́dá bàánù àwùbà.
1: Nà mọ̀ ní tọ́lá sọ̀lọ́.
2: Wọ́n ní tó yí di abẹ́ ìtì.
1: Pẹ̀lú dígí abàmì.
2: With that evil mirror.
1: Ojú wọn fọ.
2: Ee bẹ́ẹ̀ ni go blind.
1: Ẹni fọwọ́ sọ̀yà.
2: I don't want to post it.
1: Wọ́n máa rẹ̀ yẹn.
2: That they will see your head.
1: Olúwa lùbọ̀ lẹ̀.
2: Ee bẹ́ẹ̀ ti lọ tún abúlé.
1: Gbogbo ẹ̀mí mọ̀ ṣerere.
2: Ebrahim every root of evil works in the household.
1: Gbogbo ìṣe.
2: Okay, every evil works of poverty in the household.
1: Ìṣe ìpìlẹ̀.
2: That foundation of poverty.
1: Number two.
2: Jesus, ìkejì.
1: Egun like father like
2: son. Darkest of like father like
1: son. Fla Monday.
2: Tomorrow be Monday.
1: Awa wa ileji.
2: We will not dig deep.
1: Mo n lọ sí another level.
2: I'm taking you to another level.
1: Lórí Satan ṣe lọ́wọ́.
2: Over this same
1: world. Torí orúkọ ẹ gbọ́dọ̀ gba owó.
2: Because your neighbor is in money.
1: Ebi di azata.
2: Bẹ́ẹ̀ ni olúwa.
1: Ibi tó lè dẹ.
2: At the hundred parties.
1: Iṣẹ́ ta máa ṣe lọ́la.
2: The work I do tomorrow.
1: Ọwọ́ tí mo máa pressing.
2: That money I'll be praying.
1: Pẹ̀lú iyọ̀.
2: With salt.
1: Wọ́n máa pe owó mórúkọ ẹ.
2: Hey, your name will be called.
1: Ṣé bá lóun lè là.
2: The thing cannot be seen.
1: Jà parí iṣẹ́ wòlíì.
2: That's the little talk I see.
1: Ṣé mo lè gbàdúrà.
2: Can I pray for you?
1: Mo pẹ́ ló máa bà tiẹ̀.
2: Don't you want to ruin your life?
1: Ara pa wọ́n
2: dẹ̀. Amen. Sọ pé ẹ̀yin ayé o.
1: Sọ pé ẹ̀yin ayé o.
2: Sẹ́yìn ayé o. Sẹ́yìn ayé o.
1: Ẹ lè bá ògo
2: mi. You can't spoil my glory.
1: Ẹ̀yin òkùnkùn àgbáyé.
2: You can't spoil my glory.
1: Gbogbo ẹ̀yin agbára.
3: This is
1: gbogbo ẹyin ẹmi.
2: Are you serious?
1: Tó ń bá ògo mi
2: jà. Fight for my glory.
1: Ẹ wọ ibojì.
2: Be ready.
1: Ẹ gbé ẹsẹ̀.
2: Lift your legs.
1: Èpè jáde lára.
2: Spend out of my body.
1: Múra o.
2: Be ready.
1: Èpè.
2: Spend.
1: Jáde.
2: Out.
1: Lára.
2: From my body.
1: Oya. baba.
2: Look at me.
1: See when jabo lojiji.
2: But they put us.
1: Akuni kengbomi. America natile wale.
2: They chased you out of America.
1: Kori kakadashi.
2: You cannot achieve anything
1: there. Since then,
2: my
1: son bitewa.
2: Deki where you are.
1: Bogwento fiyes asimi.
2: All those enchanting me.
1: Enyo onwa kolu.
2: All heaven attack them.
1: Kolu.
2: Attack them.
1: Ento fiyes asimi.
2: That thing enchanting me.
1: Ilegbem.
2: Let the angel there.
1: Ilegbem.
2: Let the angel there.
1: Yo yo yo yo.
2: Baba,

0: orílẹ̀-èdè yóò tó kóra jọpọ̀ lórí òkè ogun àṣejìrẹ̀ mbàdàn láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà bí ọwọ́ ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn ooru àṣírí pẹ̀lú crossover night june edition látọjọ sunday 28 monday 29 àti tuesday 30th june next level ìpele tó kàn la kórí ẹ̀ ẹ̀mí ọlọ́run sọ fún olè máa bá lọ báyìí a fẹ́ sílẹ̀ kùn ẹ̀rí ọ̀tún a fẹ́ mú ìwọ kúrò nípele yàgò kọjá lọ sí ìpele àníkó àti àníṣẹ́kùn àṣírí ogun tó ń jà ọ́ máa tú gbogbo ẹ̀ lórí òkè ogun àṣejìrẹ̀ mbàdàn lọ́jọ́ sunday 28 monday 29 àti tuesday 30th june ọ̀pọ̀rún sí ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀ wòlíì àsọ̀rọ̀ ṣẹ́ni professor Adébáyò ojú authority wọ́n máa súre wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́ láti ìbàdàn bó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun àṣejìrẹ̀ ni ẹ máa bọ̀ lájú pápọ̀ kápọ́lá orí òkè ogun lẹ́nìkẹ̀ kó tó wọnú oṣù keje ni jésù olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Orúkọ mi ni Funmilayo Adeyemi láti Yaba. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí òkè ogun tí mo lọ ní last month sọ fún wa ní òróró. Mo gbọ́ òróró yẹn délé. Nígbà tí mo gbọ́ òróró yẹn délé tí bá ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bá lọ ṣọ́ọ̀bù níṣẹ́ ni máa wábi tí màá sùn torí mi ò ní tà.
2: Ẹ kì í ta
1: ìmọ̀ nǹkan tó dé.
2: Ẹ ti níbi tẹ́ máa sùn sí.
1: Ó dẹ̀ ni mí. Ṣùgbọ́n nígbà tí mo wá gba òróró mo máa ń gbòòrò mo ti máa ń gbòòrò ṣùgbọ́n eléyìí tí mo gbà yìí. So bí bá ti jí láàárọ̀ màá gbòòrò yẹn màá fi pa orí pa gbogbo ara. Màá tún wá mú òróró yẹn báyìí màá tún wá tọ́ sí ẹnu. Bẹ́ẹ̀ ni ọmọ mi a máa bí mi pé mọ́mì kí lẹ̀ ń tọ́ sí ẹnu. Mo lórí òróró tí wọ́n fún mi ní orí òkè ni. Ó ní kí n fóun náà náà máa tọ́ sẹ́nu ìyẹn first born mi máa fún. Ó dẹ̀ ṣe ríṣẹ́ kò tí ì poṣù mẹ́rin ló ní wọ́n ṣe promotion mọ́mì èmi náà fẹ́ kan promote ni.
2: Bẹ́ẹ̀ ló ṣe máa dé 4 months.
1: Bẹ́ẹ̀ ni sà. So èmi náà tí bá ti wá mo ṣe tọ́ tí mo bá ń lọ ṣọ́ọ̀bù bá dé ṣọ́ọ̀bù bí mo bá ṣe ń sílẹ̀ ṣùgbọ́n dàbí pé ṣe náà tẹ̀dú mo ní àdúrà máa jẹ̀ ti kọjá.
2: Ok wọ́n yàbọ̀ yìí mo mọ ti fi nǹkan bá nu.
1: Owó wa dé ọmọ mi bó tún wá pè mí pé mọ́mì promotion gbogbo àwọn tí mo bá ń bẹ̀ èmi ni nọmba wa àwọn ti promote mi. Mo ní lòróró yìí náà mo ní àmà máa lòróró yìí lọ́lọ́run bàbá mi sáà mo jọjọ nítorí ọlọ́run o orí òkè ogo báwo mo máa lọ ni o ó ní tẹ́bá ti nà máa fún yín lówó owó mọ́tò máa fún yín.
2: Ó gba promotion àwọn àbẹ̀ ó tún jù wọ́n lọ.
1: Àdá oṣù kẹrin rèé tọ́mọ mi ti ń ṣiṣẹ́ bẹ̀.
2: Now we're talking.
3: Lift up your hands.
2: Abẹ́ mo gbọ́ ẹ̀rí tẹ́ ń gbọ́ ni.
3: Ẹ̀mí mímọ́.
2: Èmi mo kọ́kọ́ dé òsì ń bẹ̀.
3: Bẹ́ẹ̀ni o.
2: Ẹ gba promotion.
3: Amen.
2: Sọ pé mo dìde lójijì.
3: I have lifted suddenly.

0: orílẹ̀-èdè yóò tó kórajọpọ̀ lórí òkè ogun aṣèjì rẹ̀ mbàdàn. Láàárín ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn la kórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele ìyàgàn. Kọjá lọ sí ìpele àníkú àti àníṣẹ́kù. Àṣírí owó tó ń jà ọ́ máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun aṣèjì rẹ̀ mbàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Ọ̀pọ̀rọ̀ ṣọlá nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wòlíì Àsọ̀rọ̀ Ṣẹ́ni, Prọfẹ̀sà Adébáyò Ojú Ọ̀tọ́rìtì, wọ́n máa súre. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀, mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́. Láti Ìbàdàn, bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, aṣèjì rẹ̀ ni ẹ máa bọ̀ ládójúkọ Coca-Cola. Orí òkè ogun lẹ́ni yẹn. Kó o tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Kọ́mi ni Fúnmiláyọ̀ Adéyẹmí láti Yábà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orí òkè ogun tí mo lọ ní last month sọ fún wa ní òróró. Mo gbọ́ òróró yẹn délé tẹ́lẹ̀ tí bá lọ ṣọ́ọ̀bù. Níṣẹ́ ni máa wábi tí màá sùn torí mi ò ní tà.
2: Ẹ kì í tà.
1: Ìmọ̀ nǹkan tó dé.
2: Ẹ ti níbi tẹ́ máa sùn sí.
1: Owó dẹ̀ ni mí. Ṣùgbọ́n nígbà tí mo wá gba òróró, mo máa ń gbòòrò. Mo ti máa ń gbòòrò ṣùgbọ́n eléyìí tí mo gbà yìí. Tó bí bá ti jí làárọ̀ màá gbòòrò yẹn màá fi pa orí pa gbogbo ara. Màá tún wá mú òróró yẹn báyìí. Màá tún wá tọ́ sí ẹnu. Bẹ́ẹ̀ ni ọmọ mi máa bí mi pé mọ́mì kí lẹ̀ ń tọ́ sí ẹnu. Mo lóro òróró tí wọ́n fún mi ní orí òkè ni. Ó ní kí n fóun náà máa tọ́ sẹ́nu. Ìyẹn first born mi máa fún. Ó dẹ̀ ṣẹ̀ ríṣẹ́ kò tí kò ṣù mẹ́rin. Ló ní wọ́n ṣe promotion. Mọ́mì èmi náà fẹ́ kan promote mi. Níbẹ̀ ló ṣe máa
2: dé. 4 months.
1: Bẹ́ẹ̀ ni sà. So èmi náà tí bá ti wá bó ṣe tọ́ tí mo bá lọ ṣọ́ọ̀bù bá dé ṣọ́ọ̀bù. Bí mo bá ṣe ń ṣílẹ̀ ṣùgbọ́n dàbí pé ṣe náà tẹ̀dú mo ní àdúrà máa jẹ́ ti kọjá.
2: Ok wọ́n ń yabo yìí mama ti fi nǹkan bá nu.
1: Owó wa dé ọmọ mi kó tún wá pè mí pé ah mọ́mì promotion gbogbo àwọn tí mo bá ń bẹ̀ èmi ni number one àwọn ti promote mi. Mo ní lóróró yìí náà. Mo ní àmàmà lòróró yìí lọ́lọ́run bàbá mi sáàmù òjòjò nítorí ọlọ́run o orí òkè ogo báwo mo ti máa lọ ni o ọdún tẹ bá ti ràn máa fún yín lówó owó mọ́tò máa fún yín.
2: Ó gba promotion àwọn àbẹ̀ ó tójú wọn lọ.
1: Àdá oṣù kẹrin rèé tọ́mọ mi ti ṣiṣẹ́ bẹ̀.
2: Náwó ẹ̀ sókè. Lift up your hands. Abẹ́ ẹ̀ mọ gbọ́ ẹ̀rí tẹ̀ ń gbọ́ ni.
3: Ẹ̀mí mímọ́.
2: Èmi mo kọ́kọ́ dé òsì ń bẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.
2: Ẹ gba promotion.
3: Amen.
2: Sọ pé mo dìde lójijì.
3: I have lifted suddenly.
2: Congratulations.
4: Báyìí ni Olúwa Jehovah wí o.
5: Thus says the Lord Jehovah.
4: Ẹ tún ṣerú mọ́ o.
5: Amen. You are no man's slave.
4: Ẹ tún jìyà mọ́ o.
5: You suffer no more.
4: Ogun ò borí yín o.
5: Battle overcome you no more.
4: Agbára tó ń bá ń jà wọ́bọ̀jì
5: o. I was contending with you are buried.
4: Ilẹ̀kùn sí fún yín o.
5: Thus I open for you.
4: Ogun oyin dé o.
5: Your glory has come.
4: Ẹ wọnú ire o.
5: Enter into goodness.
4: Ẹ wọnú ìrànlọ́wọ́.
5: Enter into help.
4: Ẹ wọnú àṣeyọrí.
5: Enter into success.
4: Ẹ lọ síwájú.
5: Go forward.
4: Ẹ gòkè.
5: Get to the top.
4: Ẹ ṣe rere.
5: Prosper.
4: Lónìí.
5: Today.
4: Agbẹ́yí sókè.
5: You are lifted.
4: Màyá gàmà lùjì àyà ṣáda. Agbẹ́yí sókè.
5: Amen. You are lifted.
4: Agbẹ́yí sókè.
5: Amen. You are lifted.
4: Agbẹ́yí sókè.
5: Amen. You are lifted.
4: Agbẹ́yí sókè.
5: Amen. You are lifted.
4: Àwọn àdúrà ta ti gbà yẹn gbà.
5: All our prayers are answered.
4: Sorí lénìí.
5: Today sir.
4: Gbogbo ẹ̀yin èèyàn.
5: Everyone.
4: Abẹ́rẹ́ ọ̀rẹ́ crossover.
5: We start the crossover offering.
4: Ẹnìkan ní yes. Mo ti retí ẹ̀. Àwọn èèyàn mo bó ṣe mọ ńlá
5: náà fún wọn. People know how it makes way for them.
4: Ní òpin oṣù.
5: At the end of the month.
4: Ìdámẹ́wàá ẹ.
5: Your tithe.
4: Ọrẹ
5: your offering.
4: Ìnílá mọ́ ń gbà.
5: Today would you collect
4: them? Gbogbo ẹ̀ ń bá gbàgbọ́
5: nù pé. I tell you I believe in this commission.
4: Kò ṣe pẹ̀lú ìgbàgbọ́.
5: Do it with your faith.
4: Ẹni ẹ̀rí ìrànlọ́wọ́.
5: And you shall receive help.
4: Ẹ̀rí ìrànlọ́wọ́.
5: You will receive help.
4: Dìde báyọ̀.
5: Rise up now.
4: Lọ ṣe pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀.
5: Do it with faith.
4: Psalm 20.
5: Psalm 20.
4: Psalm 51.
5: Psalm 51.
4: Ọrẹ rẹ yóò sì tẹ̀wọ́ gbà.
5: And your faith shall be accepted.
4: Ogun àná yẹn ṣẹ́.
5: Ṣé ṣe sọ́ba tí
4: ìsọ̀kan. Ogun tèmi ṣẹ́.
5: Ṣé ṣe sọ́ba tí ìsọ̀kan.
4: Ẹgbẹ́ra èyí tẹ́ ń bọ̀ lórí òkè.
5: Leave home those coming to the market.
4: Ẹ ṣe kíákíá.
5: Make sure you go early.
4: Yóò dá fún
5: yín. It shall well with you. Ẹ̀fọ́
4: ní àkà nọmba ti fún
5: yín. The account detail. Unity Bank 00 32 39 37 01 again. Unity Bank 00 32 39 37 01. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account. Echo Bank account is 097 000 3215. Again, Echo Bank account 097 000 3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. Enquiries and details call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-1640 God bless you.
4: Etira anugba.
5: Amen. You obtain mercy.
4: Etiro golo.
5: Amen. It's your glory.
4: Magbagbe o.
5: Don't forget.
4: Oni.
5: Today.
4: Ni mo pe omi.
5: I'm giving out water to everyone.
4: Ati oyin.
5: And honey.
4: Edidele.
5: Livo.
4: Eyin abiamo.
5: All parents.
4: Eyin baba momo.
5: Father's brothers.
4: Adipe farao.
5: Make sure you are there.
4: Ori oke laaro yin.
5: Mantle of blessings.
4: Iyanu osele.
5: Maria kusi
4: abu. To ba ti send yore yin.
5: I to send that ring.
4: Ma lo si WhatsApp.
5: Go to your WhatsApp.
4: Tabi message.
5: And send me
4: ma
5: message.
4: Send it.
5: Send it.
4: Emo follow any kind of Facebook.
5: Don't follow anyone on Facebook.
4: Si
5: please.
4: Original page.
5: It is not original page.
4: If
5: they ask you for money,
4: WhatsApp.
5: On WhatsApp,
4: our call.
5: It is not from us.
4: God bless you.
5: Amen.
4: But when nobody,
5: anyone you see, tell them, I will use my glory.
6: From Lagos, this is
7: Jordan.
8: 5 FM. This is Jordan 105.5.
9: Station with a voice for entrepreneurs.